0: ya.
1: Ẹ jẹ́ kí a mọ fi lé ìfikìrà kojúmọ́ kojúmọ́ kojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lànfààní àti mọ́ gbọ́ wà lóòrọ̀ yìí. Ìkànnì rédíò 1103.5 FM. Ibẹ̀ náà lẹ̀ ń lànfààní àti mọ́ gbọ́ yìí láti bí aago márùn-ún eléyìí tí a ti ṣíde nílé iṣẹ́ wa pẹ̀lú orin orílẹ̀-èdè wa àtàwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó jẹ́ orin àdúrà tẹ́ ti ń jẹ ìgbádùn ẹ̀. Orin Lady Evangelist Bọ́lá rẹ̀ náà la fi ṣíde. Abasi Akande Obisere ń lélẹ̀ yìí tó pè ní àmì àṣẹ. Àmì àṣẹ lágbára lọ́wọ́ ọlọ́run ọba àmì Èdùmarè. Gbogbo ohun tí a ń fojú wi náà gẹ́gẹ́ bí ìlàkọjá gbogbo ẹ̀ pátápátá ń lọ ọlọ́run ọba ó ṣe nírọ̀rùn láṣẹ Elédùmarè. Lágbára lọ́wọ́ ọlọ́run òní náà lọ́jọ́ kẹta nínú oṣù kẹsàn-án ọdún 2026. Kádúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ báyìí tilẹ̀ ti fi mu. Ṣùgbọ́n owó ọlọ́run ọba ló tún mú kẹ́mi àti ẹ̀yìn ká tún wà lórílẹ̀ ìpẹ́ ká sì wà nú àwọn tí ń ṣẹ̀mí lórílẹ̀ ìpẹ́. Bí ọlọ́run ọba àmì Èdùmarè bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ìrètí wà fẹ́mi àti yínú. Gbogbo ohun tó kù díẹ̀ káàtó láhùkọ yìí gbogbo ẹ̀ náà ni ó ṣe kínní ni ó padà já sí rọrùn pẹ̀lú òkú lọ́wọ́ ọlọ́run ọba. Báyìí bá wojú aago yẹn rí wípé aago márùn-ún ti kọjá bí ìṣẹ́jú mọ́kànlé ní ogún báyìí pẹ̀lú bí àwọn ètò wa lọ́lọ́kun ọ̀jọ̀kan bí ó ti ṣe máa tẹ̀ wájú. Wọ́n bá ti da aago márùn-ún àbọ̀ a lọ darapọ̀ mọ́ olùṣọ́ àgùntàn Fẹ́mi Emmanuel lórí ètò tiwọn tí wọ́n pè ní Turning Point. Bàbá wa dé láti bẹ̀rùn a padà sí orí àwọn ètò wa nílé iṣẹ́ wa eléyìí tó jẹ́ ọ̀kan pàtàkì nú àwọn ètò ọ̀hún yan ìǹjẹ́ ti gbọ́ tí ṣe àtúpalẹ̀ láti inú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa pẹ̀lú bá ṣe mọ́ tú àwọn ìròyìn ọ̀hún palẹ̀ tá a mọ jàjúlẹ̀ bí àpò ẹ̀wà bí àpò yèrè. Bẹ́yìn bá ti wá gbé bẹ́ẹ̀ mọ́ gbé kúrò bẹ́ẹ̀ torí pé kíni àwọn ìròyìn ọ̀hún lọ́lọ́kun ọ̀jọ̀kan láàmọ̀ jùlẹ̀ lọ́mọ oníkọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ náà ni bẹ́ẹ̀ ti mọ́ jẹ́.

pásítọ̀ akú ojúmọ́ rẹ o ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú náà ló mọ́ wa láàárọ̀ yìí pẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwùràbí ọba tó tún ṣọwà tí kò ní tó ṣọwà di àkókò yìí oṣù kẹsànán rèé ti ṣe ọjọ́ ta nínú oṣù kẹsànán ọdún 2025 sí oje ẹyọ akú ojúmọ́ àtúkú ojú níbi gbogbo tẹ́ ti láǹfààní àti gbọ́ wa lónìí yìí láàbùtù òní ọjọ́bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè ìrí ó bọ̀ sọ́dẹ̀ wa ayọ̀ ó bọ̀ sọ́dẹ̀ wa ìbùkún ó bọ̀ sọ́dẹ̀ wa ire gbogbo lọ́tún lọ́sì yóò bọ̀ sọ́dẹ̀ gbogbo láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ káàárọ̀ o àpò ojúmọ́ gbọ́ lélẹ̀ yìí ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ẹ mọ̀ jẹ́ gbádùn ẹ̀ lójoojúmọ́ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Èdè tòní ìtún rèé àti kó àwọn ìwé ìròyìn ọ̀hún dé lọ́kọ̀ọ̀kan ìjèjì débi pé àwọn ìròyìn tó sodo síbẹ̀ ọ̀pọ̀ gan rẹpẹtẹ mọ̀ ní láàárọ̀ yìí gbogbo ìròyìn tó sì wà jájúlẹ̀ fún yín bí àpò ẹ̀wà bí àpò yèrè tẹ́yin náà fà ní láti mọ fetí gbéyàwó àwọn ìròyìn ọ̀hún bá a ṣe ń jù.

0: ẹgbà wá o náà ló yá lójá péjú pèsè ni yóò síbi ìpàdé yìí torí wípé kíni dìbò eléyìí tó jẹ́ wípé ó mọyán lórí ó yẹ yùn nínú ètò ìdìbò ọdún 2027 eléyìí tí gbogbo wa ń wò lọ́nà yìí tó sì lẹ̀ wípé àwọn ti kó àwọn èròjà ìdìbò bíi bivas àti àwọn ẹ̀rọ míì eléyìí tó jẹ́ wípé yóò mọ taari èsì ìdìbò síta jẹ́ wípé gbogbo ẹ̀ náà ni àwọn ti fi ń ṣọwọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ o kí kò lè rọgbọ dáadáa ìyún ní àwọn ibùdó ìdìbò jákè orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nínú ètò ìdìbò ààrẹ ni ò kọlẹ̀ wípé gbogbo àdójúkọ eléyìí tí àjọ ọ̀hún rí nínú ètò ìdìbò 23 wípé àwọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ bí ó ti wù kó mọ nítorí náà àwọn ti ń ṣe àwọn ètò lóríṣiríṣi bákan náà kí àwọn ọmọ Nàìjíríà wọn ó ṣe kíni kí wọn ó ṣe àyẹ̀wò ìròyìn tí wọ́n bá ń gbà fínífíní o wípé kíni AI ó ti pọ̀ ń ta rẹpẹtẹ o ẹ wo ìròyìn yìí bẹ́ẹ̀ o bẹ́yìn bá fẹ́ kà á síwájú sí ìwé ìròyìn mi punch náà bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú yìí Vanguard tí mo tún sì wà láàárọ̀ tòní níbẹ̀ ni wọ́n ti ń sọ lára pé sípa ètò ìdìbò náà ni o wọ́n ní bí a ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò 2027 tó ní pé ṣé rí bí àwọn ṣe ń wòye àwọn ń sọ fún ààrẹ Bola Ahmed Tinubu pé ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 a fẹ́ kí màdàrú kan kó ṣẹlẹ̀ kúdìẹ kan ẹ rí i dájú pé kò ṣẹlẹ̀ nítorí pàwa gan aṣọ àtúfò báyìí ojú ọlọ́kọ̀ fi sọ ni àwa gbọ́ ògbà sùn mọ́ alájúlẹ̀ báyìí ni táwọn tó ní pé ìkọ́ táwọn fi sọ ilé kò sí látàrí pé àwọn gbólù kan tó ń tẹ̀lé lọ́rọ̀ àwọn olóṣèlú ẹni tó mẹ́ta ó fi ń ṣe àpèjúwe fáwọn pé ó ti pé wọ́n wò pé kò sí ẹni tó lè wà wọnú ilé àṣẹ mọ́ láti ṣe àkóso orílẹ̀-èdè wọ́n ní kò sì níbẹ̀ torí pé orílẹ̀-èdè Nàìjíríà ó wà fún ibo ó wà fún mùsùlùmí ó wà fún kìrìsìtẹ́nì ó wà fún yorùbá ó wà fún haúsá ó wà fún àwọn míì káàkiri pé èèyàn kan bẹ́ẹ̀ òun kọ́ lọ ní bẹ́ẹ̀ sí ẹgbẹ́ òṣèlú kan òun kọ́ lọ ní orílẹ̀-èdè Nàìjíríà nídìí èyí àwọn kìlọ̀ àwọn sì ń pọn pariwo mi ní báyìí ṣé ètò ìdìbò tó ń wọ́ ọ̀hún lọ́dún 2027 ṣe rí èsì ẹ̀ tó máa jáde níkùjẹkùjẹ nílé o háwùhọ́wù ọ̀gọ̀ọ̀gọ̀ ṣẹlẹ̀ ọ̀hún gbọ́dọ̀ máa ní pútì bí àṣẹ ilé ìbò wọ́n rí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó kẹ́kọ̀ọ́ máa fi pé ṣó ṣe é ṣe kí ètò ìdìbò yìí kó má lọ lọ́wọ́ àbòsí kan ẹni tó ń sọ eléyìí òun náà ni bí ẹni tó pè ní alága ìyẹn the Igbo leaders of thought olóyè ọ̀jọ̀gbọ́n Elo Amuchezi àti akẹ́kọ̀ọ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Chukwu Okolo ni wọ́n sọ léyìí pé àwọn sọ eléyìí látàrí wípé àwọn yẹ ohun tí ó ń ṣẹlẹ̀ láwùjọ làwọn ṣe ń pa àkíyèsí ìjọ àpapọ̀ pàápàá ààrẹ Bola Ahmed Tinubu àtàwọn tọ́rọ̀ kan kó wò ṣàkóso dáadáa torí lákọ̀ọ́kọ́ náà àwọn kan ti ní lọ́pọ̀ wípé ó dàbíi pé wọn ò tẹ́ ẹ̀ fẹ́ wọ́n débi ètò ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àkọ́kọ́ bákan náà a rí pé lára àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó dàbíi pé muslim tíkẹ́ẹ̀tì ọmọ ẹ̀sùn orílẹ̀-èdè ọ̀rọ̀ mùsùlùmí ó tún wà níbẹ̀ ó nítorí ìdí èyí làwọn tí wọ́n ń pọ́n tẹ́tẹ́ rọ gbogbo àwọn ẹ̀ka láti orílẹ̀-èdè yìí àti orílẹ̀-èdè lókè òkun ìjọ ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ní ẹ máa gbójú kúrò ẹ bá wa wò ó dáadáa kárí dájú pé bọ́mù yẹn ṣe ń dìbò wọn nǹkan tó sì kàn án lẹ̀ òun lọ máa kà òun tó bá sì kà òun lọ máa gbé ohun tá a kà rẹ o APC 100 PDP 100 Labour 100 Accord 100 ọ̀nà kan wọ́n fẹ́ pé ó wí pé ìzẹ́rò mẹ́ta ó wà lọ di onímẹ́rin àbọ̀ onímẹ́rin òun lọ́dọ̀ pé torí pé àwọn náà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí lòun alẹ́ Tinubu ètò ìdìbò 2027 kò gbọ́dọ̀ ní kùdìẹ̀kudẹ tàbí ọ̀sìn kan kò gbọ́dọ̀ níbẹ̀ abọ́ ẹ̀ ó gbọ́dọ̀ lọ ní gẹ́gẹ́ nínú Vanguard wọ́n ti ṣàlàyé ẹ̀ láàárọ̀ tòní.
0: Tó dá ẹja dókè lọ́hùn ká jẹ́ iṣẹ́ ìyá ń pọ̀.
2: I beg, make una listen to this important message from the federal government, Lagos State government, and malaria partners. Very soon, we go begin to identify places where mosquitoes they breed for Ikeja and Ikorodu local government areas. Trained workers where wear uniform with malaria program logo go they visit on a community. Them go start this work for August, and they go they come once every month for 5 go spray approved biolarvicide for water bodies and other places where mosquitoes they breed, so that mosquito pikin go grow and become. Where they spread malaria, this biolarvicide, they safe for human beings, animals, fish, and crops in the farms. I beg, cooperate with the workers and allow them enter everywhere where mosquitoes feed the breed. Not any problem, throw away containers where no they useful and fit hold water. Cover all buckets, drums, and other containers where on a they use keep water everywhere. Make on a always keep on a environment clean. No allow water stop anywhere and continue to maintain good environmental hygiene as on a dead things. Make everybody sleep inside. Mosquito net where them treat medicine every night to protect owner and owner family for a malaria fear. Make everybody play their part. This message now from the federal Lagos State government and malaria partners.
3: Ikeja Electric, you. Do you need more enlightenment about the power sector?

0: Lobby Joko. Na Diko
1: Gregor,
0: na Bet and Laugh, they run out.
1: Then they give 306 welcome bonus up to 1 million naira and 100% bonus on your bet.
0: Just log into www.betandlaugh.com, that is www.betandlaugh, and start to the win.
2: Only for people whenever reach 18 years old. Bet responsibly.
3: Ti gba lati le se radio 1103 of Vanderbilt lo nti waju ninu me royin Vanguard mo tun lo aro to ni ninu ni ni court ni ipile Rivers lo hun ile ise olopa ni ipile Rivers mu awon meta kan to je olopa to ni so wi pe hey won se lele ti ko ye kan se o won forward sikun mu won bayi won si ni pe won ma yo won kuro ninu ile ise olopa latari isele ile ti o sele yi won ni ni ilu na e mo binu na ni pe awon olopa na ile ti je pe head of police kan Fabian Ipebari ohun assistant police lo poruko re pe ohun atawon iko re kan ni won je se pe won lo ise bo ti ko sise won ko ma check moto ko won kan to nsele won amọ lojo yi nibi ti won tin se won dada omo odo kan duro iyen to ko Antonio Obudo en to je akoko gboye jade ni university court na ni omo odun 22 ni won ni ko won ni won ko da duro ko da duro sugbon ohun na o duro tori pe moto won ni won tin ti e o so se ko gbo bere oni ko duro ona amọ bi o se wa duro iyen kan na won lopo so so ko kore ni corporal Alfred Louis lo ba gbegbon afichaka loyinbon to je pe ata abon na wa lo ba ogbe ni to je pe etere bayi ko poruko re ni Anthony Obodo ni omode yi to je pe o de gbe lo si iwosan lati lo toju e ni ile iwosan ti won gbe lo ni primary hospital lo toju arakunrin ohun lara en to wa je kuna fun ile ise olopa ni ipinle ohun ya ogbe ni orugbe nga adepoju o ni ah ele ko ohun je ibanuje fun awon nitori pe gege bi ile ise olopa ati osise ile ise olopa o ye ka mo bu ye ka sise wa te bi pe ko ni je ka ma gba mi eyan lona ti o to o so le ni gba ton ba won niroyin so to salaye fun won bi pe oga ile ise olopa nkan bayi ko bayi lawo kan omo yin se won o to tori pe awon ti gbo oro yi awon si tin se ise wa lowo ni bayi bayi meta awon iko to jade sugbon meji nu won o so lodo awon bayi ti awon si tin ale awon to ku sta pe e kan to ku nu won won godo wa ni won lojo 17 kejo o na ni sere na sere leyin ton àwọn ọlọ́pàá yìí ikọ̀ mẹ́ta yìí tí wọ́n jáde láti lọ ṣiṣẹ́ wọn àmọ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn yìí tí wọ́n ti lé náà dúró tí sì dúró ẹni tó jẹ́ kọ́pùrà Alfred Louis ló bá yìnbọn níbi ìpàkùnrin náà tí ó fi kú wọ́n fi agbọ̀rọ̀ sí ilé ìwòsàn ní báyìí wọ́n ní pé ilé iṣẹ́ ọlọ́pàá ó wà láti dáàbò bo ẹ̀mí ọmọọṣẹ́ ilé iṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ò ní fojú ojú àánú àwọn òfin àwọn ò ní fi wọ́n sì ní dáṣọ àṣírí bò wọ́n ìyà tó tọ́ òun lọ máa fún wọn jẹ́ ní báyìí àwọn méjì ni wọ́n ti wà lọ́dọ̀ àwọn ìyẹn assistant superintendent of police Fabian Ipe Banari àti ẹni tó jẹ́ corporal Louis on the ṣùgbọ́n kẹta wọn ọ̀wọ́ ti gbọ́ káàkiri báyìí láti jẹ́ káwọn èèyàn pé ibi kíni tó máa ti rí kí wọ́n ti di pé àwọn mẹ́ẹ̀ta wọ́n gbọ́dọ̀ àkọ́kọ́ wọ́n máa ti ṣe ìwádìí tó ní pé iṣẹ́ ìdọ́ ìkọ̀ọ́kọ́ yìí wọ́n ṣe wọ́n tẹ̀ ọkọ̀ wọpọlọ wọn wọn ṣe ń tó yìnbọn ẹ̀sìnkọ̀ ẹ̀kọ́ tí ó ti mú nǹkan sórí ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìkọ̀ọ́kọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ó torí náà wọn ní fún wọn aṣọ àṣírí bò wọ ẹ ọjọ́ tó tọ́ àti ìjìyà tó yẹ òun náà lọ máa dá mẹ́ta ni wọn ní ìpínlẹ̀ cross river state lílé ìṣẹ̀lẹ̀ inú mẹ́rin fangal kàlá
4: àbí kẹlẹ́dùà kọ́ máa fi ṣọ́ rẹ̀ sọ wa nírààrin fẹsẹ̀ sí lọ́tọ́ ibi pọ̀ náà àárín lọ́nà láṣẹ ẹlẹ́dùà kọ́ máa jẹ̀ fi hàn ti fara lọ́gbẹ̀
5: Assalamu alaikum. Alubarika ba jake uta afa wa da fa gbogwa. Be gele loro Imam Abdul Fattah Abdul Ghaffar Al Awori Chief Missioner Ijo Adiza, Member of Mission Board, Bond FM 92.9 ti bi odun 25 seyin ti baba tin se wa si adugo kan sadugo miran. Ti opolopo egbe si tin fi award da won lola. Ni gbogbo idi Muslim community ba penupo. Pe oni kagun kagun ni won ba fi baba wa Abdul Fattah Abdul Ghaffar. Je o ye farul Islam. Iyan ra Muslim ni gbogbo olodimu. Ele itayeye re ma mile titi ni 6 September 6 ni Chrisland College ilu Idimu labe chief imam ilu Idimu for di latu Sheikh Al Imam Tajuddin Olalekan Adeolu pelu tileyin baba wa Israel Majesty Oba Nuhu Asuraka Olaiwole Mihan Abinupagun ma dari ka di second ti awon Lagos State ti na fon telu gba alaga ojo na honorable prince Igun Olu omo Kafata gbogbo Idimu the executive chairman egbe CDA oporia bi atawon oloro lo nbo ma salam.

0: Oda, Orile, Okile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ N30 ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù àgbá football, eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Fi ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08092640. Lẹ́kan Awolúgà sórí 07038998468. Kelechi Bernard sórí 08350603A. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
1: Tọ́ ẹ káàbọ̀ padà. Abala àgbéyẹ̀wò wa láàárọ̀ ìjà ṣàgbéyẹ̀wò lápá abẹ̀. Ẹ já yànnà náà kó tó tó àkókò torí iṣẹ́ pọ̀ níwájú omi láàárọ̀ yìí. Àkọ́kọ́ òun náà ni wípé àwọn àjọ kan pè ní National Agency for the Prohibition of Trafficking in Person. Ìyẹn àti ìbò wọ́n ti sọ̀rọ̀ sígboro ayé o, pẹ̀lú wọ́n ti ṣe pè fún àyẹ̀wò àti iṣẹ́ ìwádìí lè tó múnádóko lórí àwọn àjọ kan. Jẹ́ wípé ìjọba fóun lùlù tí wọ́n sì fòun tẹ̀tẹ̀ tí wọ́n pè ní Civil Society Organization CSOs, tí wọ́n ní wípé nípasẹ̀ àwọn àjọ àwọn kan ń lo àwọn àjọ yìí, wọ́n ń lo orúkọ àwọn àjọ yìí láti máa fi àwọn ọmọ ṣòwò ẹrú, láti máa ká àwọn èèyàn rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè náà, ṣiṣẹ́ eléyìí tí ò bófin mu, iṣẹ́ eléyìí tó jẹ́ wípé kò nà. Bákan náà ló jẹ́ wípé wọ́n ń lo àwọn àjọ yìí láti máa kó àwọn ọmọ kéékèèké, pàápàá àwọn obìnrin, pẹ̀lú pé wọ́n máa kó wọn rìnrìn àjò lọ sí orílẹ̀. Ó jẹ́ pé nígbà wọn bá débẹ̀ tán, ọ̀tọ̀ ni owó tí wọ́n fi hàn ṣe. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbẹnusọ ìyìn fún àtìpù ọ̀gbẹ́ni Vincent Adékóyè, pẹ̀lú bó ṣe fìdí ẹ̀ múlẹ̀, ó sọ nínú àlànà tó sì yànnà náà wípé tọ̀ àwọn bíi àwọn ọmọ tó jẹ́ pé iye wọn ò dín ní 100, òun náà ni àwọn ti láǹfààní ti gbà, tó jẹ́ wípé àwọn dóòlà wọn ní ìpínlẹ̀ Nasarawa, ìpínlẹ̀ Benue àti àwọn ìpínlẹ̀ míìyàn ní àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n láwọn ti là wọn o. Bákan náà ni ọ̀gbẹ́ni Adékóyè ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo báyìí náà ni àwọn ti ń kó ní rìnrìn àjò tí ò bófin mu yìí, ìrìn àjò gba dẹ́sàtì, ìrìn àjò gba sálẹ̀, ìrìn àjò fi ní ṣòwò ẹrú, fi ní ṣiṣẹ́, eléyìí tí ò tún wọ́n ń gbà láti wọ́n fi ń wọ àwọn ìlú lóríṣiríṣi, tó jẹ́ wípé nítorí àìsí ètò ààbò, nítorí bó jẹ́ wípé wàhálà wà láwọn ìpínlẹ̀ míì lóríṣiríṣi, ni wọ́n lọ́ọ̀ sáwọn tì ń létí pé ẹ wo àwa ni ilé iṣẹ́ jẹ́ pé àrògbọ̀kúléjọba non governmental organization ni wa, àwọn èèyàn rìnrìn àjò ni, tó jẹ́ wípé ẹ̀rí bí àwọn èèyàn ṣe ń kú, ẹ jẹ́ tètè ẹ tètè wọ́n ṣe ń kùn sí wọn létí nù nítorí wọn ilé tó kù díẹ̀ káàtó táwọn tì í sì ń gbà sí hàn lẹ́nu. Ṣùgbọ́n wọn dọ́hùn tán ọ̀tọ̀ ni tí wọ́n fi wọ́n ṣe. Bákan náà o ni àjọ NAPTIP ti wípé àwọn ọmọ kéékèèké mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun làwọn dóòlà wọn iyùn nílùú Onitsha àti iyùn ní Kambra, tó sì jẹ́ wípé wọ́n ni wọ́n ti kó wọn láti

0: ìlú kan tí wọ́n pè ní Kajuru ní ìpínlẹ̀ Kaduna yìí láti ọdún 2023 òun ni wọ́n ní àwọn yìí ni wọ́n tún ti wà wọ́n ní pé bákan náà ni àjọ NAPTI rẹ̀ tí ó jẹ́ aṣọ wọn òun náà ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ àwọn ó láǹfààní láti ṣe àyẹ̀wò àwọn lájọ̀kan eléyìí tó jẹ́ wípé wọ́n ń wọ àwọn àárín ìlú lóríṣiríṣi láti lo ìṣòro eléyìí tí wọ́n ní irúfẹ́ agbègbè bẹ́ẹ̀ láti fi kùn sí wọn létí láti fi yí ọkàn wọn eléyìí tí wọ́n ní pókù díẹ̀ káàtó eléyìí láṣẹ àgbéyẹ̀wò rẹ̀ láàárọ̀ torí wọ́n ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ kí ni ojúwòye tí yín ìròyìn lórí ẹ̀ nọ́mbà tẹ́ láǹfààní àti mọ pè sí kókò bá tó kù bí ìṣẹ́jú díẹ̀ báyìí 0704-700-3341 nọ́mbà tẹ́ ní àǹfààní láti pé àkókò bá ti tó.
1: I beg, may listen to this important message from the federal government, Lagos State government, and malaria partners. Very soon, we go begin to identify places where mosquitoes they breed for Ikeja and Ikorodu local government areas. Where we wear uniform with malaria program logo, go they visit on a. Them go start this work for August, and they go they come once every month, 5 months. Then go spray approved biolarvicide for water bodies and other places where mosquitoes they breed, so that mosquito pikin no go grow mosquito where they spread. Malaria, this biolarvicide. They save human beings, animals, fish, and crops in the farms. I beg corporate cars and allow them enter everywhere where mosquitoes feed the breed. Any problem, throw away containers where no they useful and fit hold water or buckets, drums, and other containers where on they use keep water very well. Make on always keep on environment clean. No allow waters anywhere where mosquitoes feed the breed without any problem. Throw containers where no they useful and fit hold water, cover all buckets, drums, other containers where on they use keep water very well. Make on always on environment clean. No allow water stand for anywhere and continue to maintain good environmental hygiene. As on they do all these things, make every sleep inside mosquito net where them treat with medicine every night to protect on and on family for a malaria free Nigeria. Make they play their part. This message now from the federal government, Lagos State government, and malaria partners.
2: Iléeṣẹ́ ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀nà ọ̀nà ṣì ń tẹ̀ síwájú o. Nínú ìwé ìròyìn leadership láàárọ̀ tòní, àwọn ẹgbẹ́ kan tí wọ́n pé ó máa ń jà fẹ́tọ̀ ọmọnìyàn Coalition of Civil Service Society Organization of Nigeria. Àwọn mẹ́sàn-án òun ni wọ́n dọ̀pọ̀ orúkọ wọn wà ń bẹ òṣùkò torí àsìkò wọn nílẹ̀ gbogbo orúkọ wọn. Òun wọ́n ti ń sọ láàárọ̀ tó bọ ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ibi tí ó pé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n dúde wọ́n wà ń ta níwájú ilé aṣòfin ní ìpínlẹ̀ Èkó láti lọ sọ wípé ọjọ́ kan dọ́gbẹ́ tó fún wọn pé wọ́n máa dá wọn lóhùn nípa owó tó yẹ kí wọ́n fún wọn tí wọ́n fún wọn. Tó wá di wípé wọ́n wá yin tíà gáàsì sí wọn. Ó jẹ́ pé àwọn àgbàlagbà wọ́n nílé yìí ò bójúmu tó. Wọ́n láṣà wa a ní wípé aṣa tí ń ṣe wá ni pé kí a máa ru bọ̀ wá àwọn àgbàlagbà bákò yẹ bẹ́ẹ̀. Nínú òfin gan ẹ wò wípé akọ ẹ jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n tó bá wá bèèrè ẹ̀ tó wọn ló wá bèèrè wẹ́ báyìí ló yẹ kẹ́ ẹ fi ṣe irúṣẹ́ báyìí wọ́n ní ìdí èyí làwọn fi wá ń pe iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń pè wọ́n lọ́kíyèsí láàárọ̀ yìí táwọn sì sọ fún wọn wípé ṣe rí ẹni tó jẹ́ alukó ọlọ́pàá yín tó jẹ́ pé òun ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ pè náà kí ni ohun tó rẹ̀ tó fi wà rọwọ́ àti pé wọ́n fún wọn láṣẹ àwọn ọlọ́pàá tó yin tíà gáàsì àwọn lọ́yìn kò ń ṣàmùyàn lórí kí ló máa wípé iléeṣẹ́ ọlọ́pàá máa jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀ wọ́n nǹkan tí kò dùn rárá rárá iléeṣẹ́ ọlọ́pàá máa ń gbọ́ láàárọ̀ tó pé ṣe rí pé ara oyin yẹn ẹ wá pè wọ́n ná kí ni nǹkan tó ṣe tó fi ṣe jẹ́ kí irú nǹkan báyìí kó yẹ kó ṣẹlẹ̀ kí ni nǹkan pé tó hàn ṣe iṣẹ́ ìwádìí lé lórí dáadáa tó fi jẹ́ pé ó wọ́n mú àwọn àgbà wa àwọn màmá wa bá wa ó wọ́n ń fojú wọn gbolẹ̀ látàrí pọlọ tó jẹ́ ẹ̀tọ́ ọmọ tí wọ́n lẹ̀tọ́ sí ọtí ẹ̀gà tó wáyìn ó wá jẹ́ kó ọmọ tó kì í mìíràn tó pé àìlera wà lára ẹ̀ tẹ́lẹ̀ a ti wá lọ kó ba ìdí ìwé àwọn àjọ yìí wọ́n wá kórakọ̀ mẹ́sàn-án wọn wọ́n ní pé ní báyìí àwọn ti kọ lẹ́tà sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó sì jẹ́ pé wọ́n ṣe eléyìí láti jẹ́ kó àwọn àgbàlagbà yìí kí wọ́n nípa lára wọn náà fẹ́ kí wọ́n wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ nítorí pé orílẹ̀ kò dá wọ́n fojú àwọn àgbàlagbà wa ká máa fi gbà sí pé kò ń ṣe ẹ̀ṣẹ̀ kéèyàn sí iṣẹ́ lórí lórí ìfẹ̀yìntì kó má ní ẹ̀tọ́ ẹ̀ láti gbà inú ìwé ìròyìn the vangard ìwé ìròyìn
0: nílẹ̀ láàárọ̀ tẹ́ Christian Association of Nigeria láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ àwọn tó jẹ́ aṣáájú wọn náà ni wọ́n jẹ́ wípé wọ́n ti bu ẹnu àtẹ́ lu bí ó ti ṣe jẹ́ wípé àwọn olóṣèlú láwòkó ta wà yìí bí wọ́n bá sọ nǹkan kan báyìí níṣẹ́ ni wọ́n mọ̀ pé ó kọ jésù wọ́n ní pàápàá jùlọ ọ̀rọ̀ kan eléyìí

0: ẹnìkan tí ń pe ọkọ rẹ̀ ní pressure tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí mama b èyí tó jẹ́ wípé gbogbo ìgbà báyìí náà ní sànda kọ Jesus Christ nígbà tí ń sọ àwọn ọ̀rọ̀ òṣèlú kan eléyìí tó ní ṣe pẹ̀lú Peter Obi àti ètò ìdìbò ọdún 2027 ẹni tí ó jẹ́ ààrẹ ọmọlẹ́yìn Christian New Christian Association of Nigeria CAN èèyàn Archbishop Daniel Oko ó bu ẹnu àtẹ́ lu èyí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé orúkọ Jésù Jesus Christ tẹ́ ń fi gbogbo ìgbà pè ṣe ẹ̀ mọ̀ wípé orúkọ tó ju gbogbo orúkọ lọ ni lẹ́kàn wá ń pè lásán bá wọn bẹ́ẹ̀ ló yìnbọn bá sófin Jésù Kristì ni pàápàá jùlọ nírú àwọn ìdìbò yìí kò yẹ kẹ́ ẹ tiẹ̀ máa fi iṣẹ́ tó fi ń kàmpéènì ni gẹ́gẹ́ bí ti Daniel Oko tí ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní ọ̀nà náà wípé a lè gbárùkù ti èyíkéyìí nínú àwọn olùdíje dupò ààrẹ ìdìbò ọdún 2027 bí ṣe Peter Obi ṣàtíkù ìṣe Bwame Tinubu àtàwọn olùdìbò míì ṣùgbọ́n bákan náà bá a ṣe láǹfààní àti gbárùkù tí wọ́n ká polongo pẹ̀lú wọn òun náà la ṣe àǹfààní láti gbọ ẹnu àtẹ́ lù wọn nítorí náà jẹ́ kí ó kọ ṣá ń pè ní ẹ̀sìn kọ wọnú òṣèlú wa ó kù díẹ̀ káàtó pàápàá jùlọ mímọ bu ẹ fi orúkọ Jésù fi ṣe àwọn nǹkan léyìí tí kúrikúriso nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ò nítumọ̀ wọn ló kù tó ìròyìn pọ̀ nínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jẹ́ wípé ó jáde láàárọ̀ yìí ó ti kàn yín báyìí 0704-100-3341 0704-700-3341 nọ́mbà tí ẹ fi láǹfààní láti pè wọlé n tá ń gbéyẹ̀wò náà ni ọ̀rọ̀ kan eléyìí tí àjọ NAPTIP tí wọ́n sọ wípé tọ̀ níṣe ni àwọn kan ni wọ́n ti sáásá bẹ́ẹ̀ àjọ tí ò rọ̀gbọ̀kú léjọba lórúkọ níjà eléyìí tó ń kojú àwọn agbègbè kan lórílẹ̀-èdè wa Nàìjíríà àìsí ètò ààbò tó tó alẹ́ àrùn wàhálà àwọn àgbẹ̀ àwọn darandaran ni wọ́n ń lò láti lọ mọ́ fi wọlé lẹ̀ lọ sáwọn lọ báwọn ìdílé míì wípé tọ̀ ẹja dóòlà yìn tako yín rìnrìn àjò kẹ́ ẹ lọ mọ́ dùn lọ́hùn bí ayanu tọ́ílẹ̀tì tó sì jẹ́ pé ń gbà kú wọn débẹ̀ ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n fi ń ṣe lóòótọ́ àjọ NAPTIP láwọn ti ń ṣiṣẹ́ eléyìí tó jẹ́ pé ó múnádóko tó sì rinlẹ̀ ṣùgbọ́n kí wòye yín lórí eléyìí 0704-700-3341 ẹ káàárọ̀ o.
1: Ojúmọ̀
0: rẹ̀.
1: Ìpinnu fún Gédé láti Ìjẹ̀kùn.
0: Yes, sir.
1: Kẹ́lí ohun tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ Conditions Park ṣùgbọ́n kì í ṣe Nàìjíríà nìkan ni gbogbo ni Conditions. Àwa èèyàn gan-an tá a wà nílùú ká mọ pé kì í ṣe gbogbo nǹkan tó wà lókèèrè yẹn. Ìṣó láìsí wa mú lẹ̀ ló bá ṣà wa àti ṣe wa mú lẹ̀. Kò ṣe ń ṣe gbogbo ẹ̀ tó láti bá rí kàfúwa àti ń gbọ́ kí ni. Káwọn èèyàn kọ́ kọ́tọ̀ ọkọ̀ tó yọ ọlọ́run kọ́ má yọ ọ̀wọ̀ mọ́ bẹ́ẹ̀ ẹni tí ìjọba bá mọ́ sọ ní ilé tí à ń wíwọ̀ yìí kíjọba ń kọ́ kan jẹ́ kan mọ̀ pé ọ̀tọ̀ ikọ̀ ló ń jẹ́ nọ́mọ̀.
0: Ẹ ṣeun bàbá 7047003341 ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ orúkọ yín àti bí ẹ ti ń pè wá.
2: Tọ́
0: wọ́n ti wọ́n kò ń bẹ̀. Ẹ ló ẹ káàárọ̀ o.
1: Ẹ ló ẹ káàárọ̀ síbẹ̀ o.
0: Ó gbére o.
1: Gbogbo lè jí ebi la pàṣẹ tàbí ọ̀nìbà yìí lè jẹ́
2: ọ̀nìyàn. Orúkọ
1: tèmi là ń gbọ́ ẹ̀dùn láti àwọn ìlànà ìwé àtúnyẹ̀ tó kù tí fẹ́ tọ́gbà bá wúlò sọ̀rọ̀. Akọ́jọ́ tó di lóòrùn tó bá lò sí. Tọ̀pẹ́ ti rí gbogbo ti rí kúrò láti tó fi. Ṣé ìyẹ́kù bí olùkẹ́mi kìlọ̀ fọ́mọrin? Ẹ wo ìyá ọkọ̀ lẹ́ka nípa ọkọ̀ tọ̀ ìyàwó pa. Nkó kẹtọ̀ ìyàtọ̀ kẹlà jáde ọmọ ti dangote. Kẹ́ni pọ̀jù ẹ wúkọ̀ sí ẹgbẹ́ ọmọdé òye ẹja. Inú burúkú òní kan yóò di tó náà.
0: Tọ ẹ ṣeun o. 0407003341 0704-700-3341 ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Yes, sà.
2: Ẹ káàárọ̀ sà. Ẹ ṣeun. Ẹ
1: dá fún ọlọ́gbọ̀rọ̀ náà.
0: Àmì o.
1: Ogun láti mú ṣe.
0: Yes, sà.
1: Ìlú tí ẹkọ́nọ́mì bá ti rẹ̀ díẹ̀ tó dá ká máa sọ nǹkan mi. Bó ṣe máa rí nìyẹn. Lọ́nkọ́ ọlọ́run. Mi ṣe pé o. Mi ṣe pé etí wọn bá tẹ̀kẹ́ ẹkọ́nọ́mì wa kó dá ní ọ̀gbìn yá. Ìjọba ìyá kò lọ sọ́ni. Gbogbo ẹ̀ ó dì rọrùn. Kí ni ìyá máa kọ sínú ìlú.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìbalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí Eniola Abosede ọmọ Sálíù ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá ó ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sálíù gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sálíù Eniola Bentley sórí 091

0: Nigeria. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. Àjọ ọmọ orílẹ̀-èdè Nigeria. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 103.5 FM.
1: Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká
2: The management of the Federal Radio Corporation of Nigeria, FRCN, hereby issues this urgent and definitive statement to the general public, corporate entities and potential investors regarding its landed property situated at the National Broadcast Academy, NBA, Ikeja, Lagos. The Federal Radio Corporation of Nigeria, FRCN, wishes to set the record straight. The entire property of the National Broadcast Academy, NBA, number 1 at Dikule Fajiri Road, GRA, Ikeja, Lagos, is not for sale. The FRCN has been alerted to the activities of land speculators and fraudsters attempting to mislead the public. Take notice that no agent is authorized to sell or lease this land. The property remains the exclusive asset of the FRCN for national development. Any transaction involving this land is illegal, null, and void. Do not be scammed. Report any suspicious offers to the nearest police station or FRCN office.
3: This message is from Radio 1, 103.5 FM.
4: The oga dem of the Federal Radio Corporation of Nigeria, they want make everybody, I've been a company, make una know say our land went there for 1A, Adekule Faji Way, GRA, Ikeja, Ladipo Bus Stop. For inside Lagos, when be saying that our National Broadcast Academy Sidon, that land no be for sale. We want make una know say Radio Nigeria, no they sell the land. Even self, anybody when claim to say one sell the land, make una report and go give police. Because now 419, nine that person be. To be forewarned, now to be forearmed. This message now for Radio 1, 103.5 FM.
5: Ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN sí gbogbo aráàlú, gbogbo onílé-iṣẹ́ àdáni, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùdókòwò láti jìnà kété-kété sí ilẹ̀ ìjọba National Broadcast Academy NBA tó ń bẹ nílùú Ìkẹjà. Federal Radio Corporation of Nigeria ń ṣe kìlọ̀kìlọ̀ torí wípé a wí fún ni kó tó dání agbájakádi ní ilẹ̀ ìjọba tó jẹ́ ti ilé ẹ̀kọ́ National Broadcast Academy tó wà ní number 1A Adekunle Fajiri Road Ikeja nípínlẹ̀ Èkó kìí ṣe fún títà. Bẹ́ẹ̀ la ò yáàyàn láti lò fún gbàkigbà o. Gbogbo ẹnikẹ́ni tó bá dòwòpọ̀ pẹ̀lú èèyàn kéèyàn bóyá àwọn agbalẹ̀ta tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dókòwò kówó lé lórí ẹ jìnà kété-kété sí. Ìkìlọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FRCN pé ilẹ̀ National Broadcast Academy tó wà ní number 1A Adekunle Fajiri Ikeja nípínlẹ̀ Èkó kò sí fún títà tàbí fún lísì yíyàyàn ẹ jìnà kété-kété sí o. Kẹ́ni tó gbọ́ ó sọ fẹ́ni tí ò gbọ́.
6: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o. Ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday. Ẹ kú ìpalẹ̀ níkànnì Radio 1 103.5 FM ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó. Ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. nígbà tí Eniola Abosede ọmọ Sally wo mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá ti máa pẹ̀ kẹ́lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹ̀ṣẹ̀ béèrè níbi tá ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹkú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. daago méjìlá níkànnì Radio 1 103.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rikisin, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá míràn. Àwọn lọ́lọ́wọ́n bá míràn torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan sí. Jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òṣùlá ti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó tàti bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá ní wí àkegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ ní gbogbo àṣálẹ ọjọ Friday ẹkú ìfalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹ̀ṣẹ̀ béèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
1: My name is Doreen from Uganda.
2: Hi, my name is Mimi. I'm from Norway.
3: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
1: 103.5 FM.
2: News talk and sports radio station.
4: I want to appeal to you

0: Ẹjẹ mọ kí n káàbọ̀ lórí àkọ́tun ètò ara gbàǹdà lálẹ́ yìí.
1: Igi kì í dá lóko, ó pa ara ilé.
0: Ẹ kaalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa.
1: Gbọ́pẹ́ rọnà ẹyẹ lẹ́gbẹ́ mi o. Wẹ́rẹ́ nìkan ń jẹlé.
0: Ẹ kúlé lọ́ọ̀dẹ yìí, ẹ kúlé nínú ilé yìí, ẹ kaalẹ́ o. Ẹ kúlé, ẹ káàbọ̀ sórí àkọ́tun ètò láṣálẹ̀ yìí. Ẹ ti mọ̀ wípé ní gbogbo àṣálẹ̀ ọjọ́bọ̀ Thursday báyìí náà lẹ mọ́ jẹ̀gbádùn ètò wa ètò yín wa ará gbàǹdà. Iyùn níkànnì rédíò 103.5 FM tẹ̀ tí láǹfààní àti mọ gbọ́ wa yìí. Àti wá dé náà nu àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Tó tún ṣọ́ wa, tó tún mú wa wà láyé wà láàyè títí di àkókò tá a wà yìí. Níjẹjọ òun náà ni ọjọ́bọ̀ Thursday léyìí tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Ẹ̀yin òní sì ni ọjọ́bọ̀ Thursday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Akaimoye Ojo ló ti rọ̀ tilẹ̀ ti fi mùsùgbó wọ Ọlọ́run ọba mi Èdùmàrè ó dá èmi àtẹ̀yìn sí. Tàlàbá mọ fọpẹ́ fún tàlàbá mọ fìyìn fún. Tàbá tàlàbá mọ kó bẹ́rẹ́ fún tàlàbá mọ dá gbogbo ọpẹ́ gbogbo òyìn gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ bí ó ṣòun nìkan.

0: Ọlọ́run ọba ti ń ṣọ́ wa ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò tó tún jẹ́ ká máa gbọ́ra wa ní gbogbo àkókò pẹ̀lú bá a ti ṣe láǹfààní láti máa gbọ́ra wa láṣáálẹ̀ yìí.
1: Ọba ṣe kọ́ mọ́,

gbọ́ wa ẹ gbọ́ bó láti a ṣe. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé wọn kì í fi gbogbo àṣálẹ́ ọjọ́ Thursday báyìí wọn kì í fi ṣeré. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Ó dá lórúkọ Ọlọ́run ọba mi Èdùmàrè, ọba tí ó tún jẹ́ Awílálẹ̀ tí ò ní já ṣìwé, ọba tí ó jẹ́ Asọ tí ò ní já ṣìsọ. Lórúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, eléyìí tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run àti gbogbo ti ń bẹ́nu ẹ̀. Òun náà ni mo fi ń kì í káàbọ̀ sórí àkọ́tun ètò lálẹ́ yìí.

lọ́wọ́ kan náà. Ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ solution tí a máa wá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí. Ẹ ṣeun o. A tún láǹfààní àti délé iṣẹ́ wọn láṣálẹ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba. Nígbà tí àkókò bá tó, ẹ ti mọ̀ bá a ti ṣe é. Lẹ́yìn ìfáàrà eléyìí tó jẹ́ wípé ẹ kọ̀kọ́ láǹfààní àti gbọ́. Tọba ti di aago mọ́kànlá okùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ńlá lọ síléeṣẹ́ solution. Lẹ́yìn ìgbà náà ńlá wà láǹfààní láti wọnú ètò lọ́lọ́munira bájìgàn àti lọ́munira gẹdẹ̀fín. Ìyọ̀ tá a bá ti padà dé láago mọ́kànlá tọba ti lù lọ́mọ oníkangó. Ẹyin bàbá wa tẹ́ ẹ pè mí níjẹ̀jọ́. Tẹ́ ń sọ̀rọ̀ nípa ibi tí wọ́n ti ibi tí wọ́n dájọ́ ọkú fún nígbà tí wọ́n dájọ́ ọkú fún Babatunde Fọlọ́hunṣọ́. Eléyìí tá a mú ìtàn ìgbésí ayé rẹ̀ wá níjẹ̀jọ́. Tá a sì sọ fún wa wípé Bábìṣì náà ni wọ́n ṣe kínní ni wọ́n ti gbẹ̀mí òun àtàwọn ẹmẹ̀wá rẹ̀. Àwọn kan sọ fún wa wípé irọ́ kò rí bẹ́ẹ̀, wọ́n ní kirikiri ni, ibẹ̀ ni wọ́n gbẹ̀mí ẹ̀ sí. Ṣùgbọ́n nínú iṣẹ́ ìwádìí wa ni láti bí ìjẹ́jọ́ títí di àókò tá a wà yìí, kò sí ìfìdímúlẹ̀ ibòmíì ju Bábìṣì lọ wípé ibẹ̀ ni wọ́n ti gbẹ̀mí ẹ̀. Òkodoro bẹ̀ wá rèé. Ẹ jẹ́ kó méjèèjì papọ̀ ká gbà wípé àtọ̀tún àtòsí ká kó papọ̀ mọ́ra wọn. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ni wípé ẹlẹ́ṣẹ̀ ọ̀padà ṣe kíni, ọ̀padà jìyà iṣẹ́ rẹ̀. Bákan náà gbogbo ẹ̀yìn tí a ti fi ojú òpó tẹ́tí láǹfààní àti wo ètò eléyìí tá a mú wá ìjẹ́jọ́ tá a ti fi ránṣẹ́ sí. Mo lérò pé gbogbo wa ti láǹfààní àti wò ó, torí n tí mo sọ níjẹ̀jọ́ ni wípé gbogbo àwa tá a bá láǹfààní àti tẹ àtẹ̀jíṣẹ́ sí mi tá a dákọ wa àti ibi tí ẹ ti ń tẹ àtẹ̀jíṣẹ́ ń fi ojú òpó ṣọwọ́ sí yín, bẹ́ẹ̀ náà la sì ṣe. Bẹ́ẹ̀ bá ti wá ń wọbẹ̀, ẹ rí i wípé ẹ̀ ń láìkí rẹ̀, ẹ̀ ń kọ́mẹ̀ntì ẹyin o. Bẹ́ẹ̀ bá ti ń kọ́mẹ̀ntì, ẹ lè máa fowókọ yín náà síbẹ̀. Pẹ́yìn ni lágbájá ọmọ lágbájá o láti agbègbè báyìí Ètò alẹ́ yìí náà bá ti ṣe lélẹ̀ yìí, ọjọ́ bíi ti jẹjọ agbọ̀n ibi tá a lọ ń jẹjọ náà láàtú balẹ̀ sí lálẹ́ yìí. Ṣùgbọ́n mú ọ̀rọ̀ ọ̀daràn mí kàràǹbà ní mí eléyìí tó jẹ́ wípé òun náà ti jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ìyún látọ̀dọ̀ ìjọba rí ìyún nígbà náà. Mo ń sọ̀rọ̀ ọdún 1980 bàbá mu ní 1985-87 òun ni ìtàn ẹni tí mo fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ wá láṣálẹ̀ yìí. Ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá ẹ mọ́ garùn ẹ̀yin náà lẹ́ láǹfààní àti gbọ́, èmi náà ní láǹfààní àti sọ fún yín. Ó dẹ jẹ́ àṣebàyẹ jẹ́ abomi làá. Ọmọ aláago àjìlù kerekere ń jọ̀sẹ̀ ẹyin rèé. Ọmọ aláago gbaro kò wálé ọmọ nígbàtà ti ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi. Ọmọ elédè tó pèdè títí tó fi pegede pèrègede lágbolé ìlédè kórí ọjọ́ kò gbẹmí débìrì àdúrà mọ́ mi. Ọmọ balógun ló kọ́ mi, àdàbà náà lẹ̀yìn èèyàn mọ̀ mi.

0: ẹ jẹ́ lọ sí ilé iṣẹ́ solution ẹ mọ́ gbàgbé o wípé àwọn tá a mọ tẹnu mọ àwọn iṣẹ́ ilé tí wọ́n mọ fi ràn wá ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ tí wọ́n láǹfààní àti gbọ́ láṣálẹ̀ yìí gẹ́gẹ́ bí n tí mo wá mọ tẹnu mọ wípé gbogbo ọ̀nà tá a bá fẹ́ gbà gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ẹ jẹ́ a rí wípé àkọ́kọ́ fi ń tu àwọn onímọ̀ létí àkọ́kọ́ nù ẹ̀kejì ni wípé ẹ mọ̀ jó dìgbà tí a bá ń fojú owó iná nǹkan kan àbí míì kò tó di wípé a gbé ìgbésẹ̀ rárá bó ti wò mọ́ nílé iṣẹ́ wọn ní solution àyẹ̀wò ni a máa kọ́kọ́ ṣe torí wọn ó kọ́kọ́ mọ ibi tí ìkíní ọ̀hún ti wọ́ wá kò tó di wípé wọn ó gbé ìgbésẹ̀ ọ̀pọ̀ ìgbésẹ̀ tí wọ́n sì ń gbére ìmí kò dìgbà tí wọ́n bá sọ pé ẹ gbé ẹbọ ẹ ṣe léyìí ẹ ṣe tọ̀hún ìgbà míì wà tó jẹ́ wípé ìkìlọ̀ lásán náà ni wọ́n ó fún wa tó sì jẹ́ pé gbogbo nǹkan ó padà bọ̀ sípò lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ jẹ́ á dé ilé iṣẹ́ wọn mọ̀ ń padà bọ̀ ẹ̀kú kàlẹ́
1: ẹ̀kú nípa ẹ̀kú dédé àsìkò níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa. Mo ní àwọn àlejò pàtàkì nínú ilé agbára pẹ̀lú mi bàbá solution àti ìyá solution ojú ló kọ́ ń kì í ṣàìmọ̀ olóko àwọn nǹkan kan wà tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá bá a ti rìnrìn àjò ayé ti fi pé èèyàn òun náà ni wọ́n mú wa fún wa ní orí ètò lákòókò yìí yòòbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n ọ̀hún ẹnu ọlọ́fà láti gbọ̀mùtá bàbá solution àti ìyá solution ẹ bá ń kí àwọn aráalé tí wọ́n ń gbọ̀ wá.
2: Mo máa fi àsìkò yìí kí gbogbo aráalé o. Mo kí gbogbo ilé, mo kí gbogbo sí tó ń gbọ́ mi. Àìmọye èyí tí ẹ̀dá máa lérò gbé àmúwọ́ ọlọ́run ni. Àmúwọ́ ọlọ́run kọ́. Àmúwọ́ ọlọ́run kọ́ lẹ́yìn kí ẹ̀dá ṣe gbìyànjú sí ìgbésí ayé ara rẹ̀. Ìwọ́ tó ti ríra rẹ nílùú pé láàrin ẹlẹgbẹ́ rẹ ìwọ́ lọ làlúyọ́ ìwọ́ lọ ga ẹ̀ẹ̀kan náà ọwá dìdìdì ẹni tó dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́ ọwá ní àmúwọ́ ọlọ́run ni àsìkò ni ìgbà ni ọ̀tàn ààrẹ ni. Jẹ́ àbẹ̀rẹ̀ wò ká lè mọ̀ pé kí nìdí rẹ̀ tó fi padà rí bẹ́ẹ̀ irú àrùn wo ló ń ṣe ọ́ tó ti wá ń ṣe ìtọ́jú lórí rẹ̀ kódà ọtí lọ tílànà olóyìnbó nílànà tìbílẹ̀ gbogbo ohun tí wọ́n fi ṣètọ́jú rẹ̀ bákan náà ni. Ọwá lérò pé bóyá ohun tí yóò pọ̀ rè bóyá àmúwọ́ ọlọ́run ni rárá àmúwọ́ ọlọ́run kọ́. Ṣé ẹ̀tí ẹ̀rí èyí tó ṣe máa ń dùn mí òun ni àrùn àìsàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nípa dédé kọkùnrin máa tọ̀ ṣeréṣeré àbí obìnrin ìdádúró ni tọ́ ọba ti lo oògùn kan èyí kì í oògùn tọ́ ọba ti lò láàrin ijọ́ méjì mẹ́ta tọ́ ọ̀rọ̀ jùtù rẹ̀ àmúwọ́ ọlọ́run kọ́. Àmúwọ́ ọlọ́run kọ́.
1: Kì í ṣàmúwọ́ ọlọ́run.
2: Àmúwọ́ ọlọ́run kọ́.
1: Ọ̀dà
2: ṣé àbẹ̀rẹ̀ wo sí ni.
1: Ká béèrè sí i. Ọ̀dà ìyá solution ẹ bá ń kí àwọn aráalé kí n tó béèrè ìbéèrè kí n tó sojú abẹ́ ńkọ gangan.
3: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní àkókò yìí etí tẹ fi ń gbọ́ mi òkùnkùn nídi.
1: Àmì o.
3: Ẹ máa gbọ́ ìyá solution. Ṣé rí solution tí àwọn èèyàn ń pè wá ó kúkú nítumọ̀ àwọn tá a ti ṣègbìyànjú fún rí tó sì ti rí ọ̀nà àbáyọ bá ṣe sọ fún wọn pé yóò rí tó sì rí bẹ́ẹ̀ fún wọn àwọn lọ sọ wá ní solution. Ìdínú tẹ fi ń gbọ́ ìyá solution àti bàbá solution. Àwọn kọ̀ọ̀kan ń bẹ tá a fẹ́ ṣàlàyé lé lórí nípa ètò ìgbésí ayé béèyàn ṣe lè rí ayé gbé ní rọrùn láì sí wàhálà láì sí fìtínà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbégbèsè ayé rọrùn ẹlòmíì ti ní mọ́tò mẹ́ta mẹ́rin ó di pé kò sí nǹkan kan mọ́
1: kọ́nà wọn mọ̀ jẹ́ ara padà sí ibi
3: àlọ́mọ́mí
1: aka ìmọ̀ye èèyàn ni wọ́n fojú iná ìṣòro lóríṣiríṣi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹlòmíì iṣẹ́ tẹ́lòmíì ṣe tó jẹ́ wípé ó ń làmìlàaka ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ti ṣe làálàá ńbẹ̀ títí tí wọn ò sì rí nǹkan kan mú ńbẹ̀ ojú ọ̀nà táwọn kan gbà tó jẹ́ wípé bí wọ́n bá ti ń gba bẹ̀ báyìí ṣékún báyìí ni gbogbo ohun tí wọ́n lé ni wọ́n mọ̀ rí mú tí wọ́n sì mọ̀ rí nǹkan rè ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń gba bẹ̀ kọjá tó sì jẹ́ wípé wọn ò rí nǹkan kan mú lójú ọ̀nà ìbò ti wò mọ́ ẹ dákun àwọn nǹkan kan wà tí ẹ ṣe lálàyé tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá lórí àwọn nọ́mbà kan àbí mi ẹ bá ń yànnàná ẹ̀ dáadáa.
3: Bẹ́ẹ̀ ni olótùú Sherry ba se nwo inu odun kan si keji. Be na ni awon number wonyi lo yi pada. Ninu gbesi aye eda. Eda gbodo ma se awari ara re lore kore. Ni igba ku gba tori opolopo elomi a da wole nkan mi. Boya owo ni boya nkan kan ni. A lo hun short ni be. Ohun orere nbe. O gbodo ma sawari ara re ki lo fa kini nkan to nsele gogan ma joko tetere ma wore eniran ayo se nkan teyan nwo niran be ma joko tetere
1: to tori e ni a se mu baba solution ti ya solution wa sori eto ni ale yi baba solution akaimo yeyan on lo je wi pe be ba wo elomi yato si aisan ara ti gbogbo wa mo dada wi pe Eledua mfun yin se awon ipenija kan wa to je wi pe mo fa ye eda seyin akoko ni ka so pe eyan nje won oju orun elomi ibalopo oju orun elomi re ikan lo ni nla fefe un bilu to ti je wi pe aisan kolu elomi bo ba ro lu loju bayi elomi bo ba kan
2: gbogbo
1: e ba n salaye eleyi dada baba
2: loju meji na laye pe si se ki ma tan yin meji la ye pe si yi meji ohun eyo kun ti won ni igba mi arun ohun ni adonwo elomi se lorun ohun se yo be bere ije won oju ohun ohun koda irun ti o je loju aye yo je tinu o tudu ke ohun je erin to ma lu in to gunfe in to ediye
1: elomi o ti eji bayi yo tun mo ta yin
2: go la yun yo tun ba epo lenu re sori gbogbo yun gbogbo yun ejakule ni eyin ta fe jakule ni eyin ta fe jakule ni
1: o tumo si pe won ti gboju orun muru eni be
2: ah ejakule ni so elomi omo obirin to ririn pe ni se o feel sumo laye yo wa ri pe won ari won ati e wa dore loju orun ikorira nu ikorira nu
1: ni je kopolopo o mo fa titi ki ora won
2: gbogbo e da tuba tin je won oju orun on do ba se ri lowo ko ya mu lo toju re sori ko le ri kan de ba
1: awon elomi na mo elomi to ba sise ze lataro dale bayi niga ti o ba tun do yo tun bere si ni sise na ni ni simi rara ise o tun tun te elomi
2: ori aba ti awon ami yi yo na pe ni iranse nu afefe
1: iranse nu afefe
2: awon agbelagba a ma lo elomi yo le leji yo ri pe nkan so nkan to sun lalia no yo si ji yo yaju oju oni se la elomi ko dide e se oni do elomi kan wa re ko se pidadan pe o ro ti ba sun lale o rin lo ni gbangba yo ko nabi to subu abi kere kan fe lu na ni yo ko ri pe ni ohun o riran abi ese ohun ogbera mo ta ba lo ran se na be ni ba ja yi yo mo gbiyanju nipa ikiyi ona iro ni ko le mu Afrika tun gbe wa iranse nu afefe
1: to o tun mo si wi pe ibi ti ogun ba wole ina ni
2: na ni ibe na la tun pada be ohun na ni oju tu re
1: to lo ba tan o da e ja wo bayi opolopo lo je wi pe ki se bi aisan ohun ni isoro ti won lo ba wole elomi wa to je wi pe ise o lo dede ni
2: olotu mo wo le foro gbo mo di foro re ye sore ni ta ba mu boya ninu ebi abi laarin awojo ni dede pe ibe ni won ti ranse si yo wa le o yo wa le o ko wa si ki boya odo alafa ni abi obalawo la abi ka mo ta lo ranse yi kini ji ranse yi abi ka ona abayo
1: mbologun ti wa
2: eyi won ni ona abayo
1: to
2: ta wa nwi
1: oda leyi to tumo si wi pe gbogbo n teda ba n doju ko bayi laye a je wi pe o ni di pataki te to si ye ka gbe
2: eyi won ni orun ko ile ise ti wa pe olohun ki n se bi oyan ni ka be
1: baba solution ati
2: olohun o se bi solution olohun o se bi olohun ki n se bi o eyan ni ka be o ta ba ti wa ri bayi a wa mo ta lo wa ndi oro ta ba dura benze ka be o ti loju ti ogun ta ba lo laarin ijo keta ta ri yato ko so ogun be emi a ma so ipe afẹ to ajo olohun lo bi a kini kan lo pa wa laya abi awon enikan ni won beru abi ta won ba jo olohun lo sori emi ti mo soro yi emi mo lojo mo mo beru olotu obi mi ni ta ni mo beru re
1: ta ni
2: o ni ma mu lo ibere olorun la bi fe ti wa o se foro wo le na so ba ni dunun iwo na o wa dupe ori olorun
1: be ni gege bi ba won kan ti nwa ti o si nwa dupe ori
2: olorun
1: o ti jenu o da e ba n pe number ta won eyan o ma pe yin si e ba n pe
2: ìrìn àjò ojú omi ni mo wá rí ìyá solution wá rí ọmọbìnrin yìí ó fẹ́ dẹ́rùbà mí ni àmọ́ nídẹ̀yìn dẹ̀yìn ó padà di dédé ìyàwó mi ó wá ní ìmọ̀ púpọ̀ ni mo ṣe ń polówó rẹ̀ wípé mo ní ìfọkànbalẹ̀ wípé àfẹn tó àjọ náà ló lórúkù agàgà ń gba ìwọ obìnrin mọ́ọ̀bọ̀
3: olótú
1: àwà pẹ̀lú yín
3: ọ̀pọ̀lọpọ̀ obìnrin mà ló ń dojúkọ ìṣòro kan sí kejì
1: ẹ ṣáwo
3: ìṣòro àìríbùjókòó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò nákíyèsí ẹlòmíì ọkọ òun ló ń dà á láàmú tí ò fi rí bùjókòó àìbìkítà ni tẹlòmíì àmọ́ èyí tó wá pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ obìnrin a máa rí ìbálòpọ̀ obìnrin lójú oorun bẹ́ẹ̀ náà ni tọkùnrin náà ìbálòpọ̀ ṣe ayé téèyàn bá ti ń rí àwọn nǹkan wọ̀nyí kó tètè kíyèsára owo alantaku ni telomi to ba mi lo ntiti a si ma ko loju se ti o ra alantaku ta nwi yi ko ma se digi
1: to
3: amo to ba fi di omo eniyan olohun nikan lo le yo o amo ko ma bo ni odo baba solution ati ya solution a ronu abayo
1: to oda e baba na abayo ati yo na abayo e ba npe number
3: 0800 689 69 24 34 7 5 7 5 0800 689 69 24 34 7 5 0800 81 81 98 98 42 42 47 0800 81 81 98 42 47 47
1: Ẹ̀yàrá lé bó ti jẹ́ nù gbogbo ìyówù kẹmọ̀ dojúkọ àìsàn ni àbí ọjà ni ọ̀ta ni ẹlòmí ìgbàdá àjínà ni a gbé sí lẹ́sẹ̀ gbogbo ìyówù ẹlòmí àìta ọjà ẹlòmí iṣẹ́ rẹ̀ ọlọ́dẹ
2: dé
1: yọjú sí bàbá solution àti
2: ẹ̀ ipò tó wà lọ́wọ́ báyìí yóò ti rọra rẹ̀ pé wípé ohun tí ó gbẹ̀mí ọ̀hún rèé
1: pé nǹkan lè dá a mọ́
2: tí wọ́n gbé èèyàn ló wà ń dire àfẹ́ tí wọ́n jẹ́ ọlọ́run lọ.
3: ẹlòmí a sì máa lálàá pé ilé ìwé tóun ti lọ rí òun bá òun bẹ òun kọ̀ dánwò gbogbo àwọn aláwọ̀nyí aláfàsẹ́yìn gbà ni o kì í wá jẹ́ kí ọmọ olóògbé tètè débi tó ń lọ. ìwọ tó bá ti wá ríwú àwọn àpẹẹrẹ wọ̀nyí kàn sí iléeṣẹ́ solution 0800 689 69 24 34 34 7 5 0800 689 69 24 34 34 7 5 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82 47 0800 81 98 82

0: káàbọ̀ padà àti dé o. Ṣe rí ìtàn tá a mú wá lálẹ́ yìí, ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí. Mo sọ fún wa wípé bí ọ̀daràn kan náà ṣe lògbé sí ayé ẹ̀ la fẹ́ mú wá lálẹ́ yìí náà. À ń ṣàmúwá eléyìí láti jẹ́ kí ọmọ yé wa pé n tí à ń pè ní ìwà ìjálé onílébo ti ẹni lẹ́yìn gbígba ti ẹni ẹlẹ́nikún ti ọwọ́ tiẹ̀ ó jẹ́ n tó kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ sì ni kò sí bí èèyàn ṣe lè ní òun fi òun ní ìwà láàbì kan tó. Ẹ̀sán padà kí ọwọ́ pálámbàrú ẹni bẹ́ẹ̀ padà ṣẹ́gi ni. Ibi à ń lọ lálẹ́ yìí ó jìnà, bí a fẹ́ yà náà kò fi bẹ́ẹ̀ pọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ a máa tẹ̀lé ká máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ káàbọ̀ padà bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń kí wa, tẹ́ ẹ ti ń kí wa, tẹ́ ẹ ti ń tẹ àtẹ̀ jíṣẹ́ sí wa yín lójú òpó ti WhatsApp wa. Ẹ̀ka lẹ́sà Superior Evangelist Dr. Ọdẹ́dèjì láti inú ìjọ CCC Ọlọ́run Dábírà Parish láti ní tó wà ní Ṣàṣá ní ìpínlẹ̀ Èkó tá a wà. Mo kí yín o, bàmí, ẹ̀ka lẹ́sà. Ẹjẹ́ a mọ lọ́nà ìrìn àjò ọ̀hún wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣé rí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá láǹfààní àti mọ gbọ́ mi ní wákàtí àti àkókò yìí, ẹ dákun ẹ fara balẹ̀ kẹ gbọ́ mi dáadáa. Ẹbí ó sọ fún yín wípé kẹ mọ jẹ́ kẹ́nikẹ́ni ó kí wọn ó disturb yín lákòókò yìí bí àṣà àwọn eléèbó. Ẹ máa fi ọkàn bá mi lọ, torí bí ẹ bá ṣe ń gbóhùn mi náà ni mo fi àwọn fọ́nrán kan ti ẹ̀ mọ gbọ́ àwọn ohun kan náà, eléyìí tí ó ṣe ìfìdímúlẹ̀ àwọn ìtàn eléyìí tá à ń mú wa. Ṣe wá rí àwọn ohun ọ̀hún léde Gẹ̀ẹ́sì, nítorí ẹ ni mo ṣe fẹ́ kẹ farabalẹ̀ kẹ gbọ́ mi dáadáa. Torí nítorí ìjọba àkókò a ní fẹ́ ṣe àtúnsọ àwọn tí wọ́n ti sọ nínú fọ́nrán ọ̀hún. Lásìkò tí wọ́n fi ọwọ́ ṣìpọ́n òfin mú lọ́dún 1986, ó jẹ́ ẹni ọdún 26 years. Orúkọ ẹni tí mò ń sọ ni Lawrence Anini. Ṣé rí okọ méjèèjì yìí kìí ṣe okọ tí ò dáa, kìí ṣe okọ tó burú jáì, ṣùgbọ́n ìwà tó wà lọ́wọ́ tiẹ̀ náà ló jẹ́ ìwà tó burúkú jáì. Lawrence Anini gbajúgbajà kàràmbà ní adigunjalè ni. Ó bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀ èrò bus driver. Àgbéjáde kan fìdí ẹ̀ múlẹ̀ wípé ọdún 1960 ni wọ́n bí, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tó mọ ọjọ́ àti oṣù gan. Torí òun gan fúnra rẹ̀ kọ̀ mọ ọjọ́ àti oṣù tí a bí.
1: Well, for me, I can't give the actual date I was born. I can't give the date when I'm delivered. But why? For a long time, I've left my home. So my father and my mother don't know where about me. For-

0: látòrí awakọ̀ èrò ó di awakọ̀ àjàgbé akẹ́rù láàrin Benin sí Maiduguri àti Kano. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ó fi ṣe awakọ̀ náà lẹ̀. Ó pinnu láti bẹ̀rẹ̀ sí ní máa digunjalè gẹ́gẹ́ bí awakọ̀ tó dáńtọ́ dáadáa. Ó bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn ọkọ̀ àjàgbé akẹ́rù kọ̀ọ̀kan. Ó jẹ́ wípé táwọn tẹ̀yìn bá ti páàkì sẹ́gbẹ̀ẹ́ títì báyìí bóyá dẹ́rẹ́bà bẹ̀ bọ́yọ́ lọ wá nǹkan jẹ ni àbọ́ lọ wá nǹkan bù ara àbí bóyọ́ ti ẹ̀ sinmi díẹ̀ nítọ́ lọ sinmi ń bì kan ìgbé àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ ẹ̀yìn Lawrence ó ti kó sínú ọkọ̀ tẹrutẹru yóò sì wá lọ.
1: When the load, I can carry it and I sell it. I was doing that job completely. 3 years or 4 years.
0: Lásìkò tó ń ṣọṣẹ́ burúkú rẹ̀ yìí káàkiri ọwọ́ tẹ̀ ẹ́ ṣùgbọ́n orí kò yọ wọ́n dá a lẹ̀ kó lè padà sí di iṣẹ́ awakọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí n tó sọ. Ó ní bàbá òun ran òun lọ́wọ́ ó ra ọkọ̀ èrò kan fún láti bẹ̀rẹ̀ iṣẹ́ awakọ̀ rẹ̀ padà àti pé kó lè jìnà sí wàhálà àti iṣẹ́ ìdigunjalè eléyìí tó fẹ́ máa yàn láàyò.
1: So I was driving in Sapla garage. And then my father bought power pump for me. Then I was working. So later on when I get to worry, got an accident. So I was admit. Before I come back, my father.
0: Lẹ́yìn tí bàbá rẹ̀ kú láwọn àkókò tí bàbá rẹ̀ ń sa ipá láti ràn án lọ́wọ́ àti lẹ́yìn tí ọkọ rẹ̀ níjàmbá ó padà sídìí iṣẹ́ ká máa já ọkọ̀ àjàgbégbà tó ń tẹrù rẹ̀ káàkiri. Ṣé ẹ mọ̀ pé eléyìí ò nílò owó láti bẹ̀rẹ̀ bọ́ bá ti mọkọ̀ wà tó sì gbọ́n tó sì tún yára. Lọba tán.
1: One big lorry full loaded of medicine at Ebonyi Slimo. Then I carry that lorry. Then when I carry that lorry, I drive it out. I sell it. So I drive the car to our woman. Then I sell the lorry with the load. And the whole money was 50,000. Which I buy the goods. So from there, the man we sold it for, he gave us 20,000 at the

0: wa mama to so yi to da ko re ipinle imo lo wa ke le mo bi o se jina to oju oko ajagbe gbe teru teru nu e lati bene o si gbe lo sipinle imo pelu eru nu e ogun oyinbo ni oko na koko to jagba o si ta ni egberun lona dota naira 50,000 naira nigba na ebi ni bere pepe odun 1980 50,000 naira o le ra awon oko ayokele tutun ti ki se yokan ti ki se meji koda ti ki se meta tori oko tutun nigba na ere laarin egberun merin naira 4,000 naira si 10,000 naira inu egberun mewa naira ni biru oko be ba se la mi la ka si be ni o se won tu lasiko na igo chikan igo bia kan naira kan 1 naira ni nigba ti won ta bentirol ja la kan yin 1 liter ni 20 kobo mo nyan na ne leyi lati je ke mo pe 50,000 naira ki sowo keke ngba na ke le mo wi pe ke sowo keke lo ta oko ajagbe yi teru teru nu e owo yi to owo to le mu ko fi se o le jija le o si wa nkan mi se gba ki so nikan lo wa ndi ise na awon meta ni eni won jo wa nbe ngba na o le gba egberun lona ogun naira 20,000 naira nu owo na gege bi olori won egberun lona adota 50,000 naira ni won fe nu ko si pelu eni ti won ta oko akeru na fun keru teru nu e na 20,000 naira lo ntohun nlo fun won na pe ohun fun won ni 30,000 naira to baya lenya koko die ki lo wa sele egboro latenu Lawrence Aniniga fun re be tin gbo lo
1: Mata, in this manner they organize for us that is not going to pay the money, then we have to use police people to arrest us. I was only the person that escaped out of three of us. I escaped down to Benin and I treat myself with it.
0: Lawrence Anini bi pada si Benin n ko ni yanju soro re ri gege bi en ti won ti fi owo sikun ofin mu lai moye igba awon olopa ti mole atona re won mo bi gogo to le rin si leyin to sa ma awon olopa lowo ngba ti eni ti won ta eru fun to hun fi owo ola to fi gba won loju to lo ilana o le gbe o le gba fun ani ni sa lo sabule won nibi to woye pe abo wa fun ohun nigba na omo bibi orogo ngangan ohun ni anini nse ilu kan ni won pe be nipinle edo o jina die si bini o ni lero pe ko won lo si abule fun gba die ṣugbọn gba to dojo kan awon olopa yade won si mu nile baba re labule
1: They come arrest me in my father's compound. I said, whether did I know all this was? I said, well, it's a tornado, not myself, I'm a tornado. I don't know what is really happening. So when I come talk to them like that, they can't carry me go away. Carry me to show where, and I can't give my statement. Then, why did they shot me by hand here? They shot me by hand to give statement, and with my leg. To give any full statement that I know something concerning it. Then they said now, they will just carry the whole goose. They are not going to pay us the balance money. Then from there, they condemned the rest to boys. Then they charged me. I don't have connection with it. So from there, we have to leave me. I come home.
0: Ni nígbà tó yá. Wọ́n fi àní ní ilẹ̀ kó padà sílé. Nínú àwọn mẹ́ta òun nìkan ni wọ́n fi ilẹ̀. Ẹ ṣàgbọ́rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n ń tọ́ sọ. Òun nìkan ń lórí kó yọ pẹ̀lú bó ṣe jẹ́ wípé òun gan ń lo lórí wọn. Nínú ohun rẹ̀ tẹ́ ń gbọ́ yìí, ó ní wọ́n kọ̀ ń dẹ́ẹ̀mù àwọn méjì tó kù. Tí wọ́n bá sì sọ gbà náà wípé wọ́n kọ̀ ń dẹ́ẹ̀mù ọ̀daràn. Ó túmọ̀ sí wípé wọ́n ti dájọ́ ọkú fún wọn tàbí kó jẹ́ wípé wọ́n ti ràn lẹ́wọ̀n gbére ni. Lásìkò ìgbà náà, òfin kan wà pé ẹnikẹ́ni tí wọ́n bá ti tọ́wọ́ bá ti bà pé ó jẹ̀bi ẹ̀sùn ìdígunjalè lábẹ́ òfin. Pàápàá jùlọ tí ń fi ìbọn ja àwọn èèyàn lólè. Wọ́n máa ń fi ẹ̀yìn wọn ti àgbà ni. Ibi tí wọ́n ṣe ń gba ìṣàkóso Yakubu Gowon ni. Tí wọ́n pè ní Robbery and Firearms Special Provision Decree. Lábẹ́ rẹ̀ ni Babatunde Fọlọ́runṣọ́ ló ti kọ́kọ́ jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àkọ́kọ́. Wọ́n kọ́kọ́ fi ẹ̀yìn rẹ̀ ti àgbà tí wọ́n gbẹ̀mí ẹ̀ níta gbangba. Lóòótọ́, nínú ìgbẹ́jọ́ náà, kò wọ̀n pé wọ́n ń lo nǹkan ìjà tàbí nǹkan ogun kankan láti mọ ṣiṣẹ́ ẹbí wọn bí ṣùgbọ́n lábẹ́ òfin yìí náà ni oyè lùsì ti jìyà ẹṣẹ́ rẹ̀. Tí wọ́n fi fẹ̀yìn rẹ̀ ti àgbà ní Babiji nígboro Èkó. Nígbà tó yá. Ẹjẹ́ akọ́kọ́ mu báyìí tẹ́ rí nígbà náà. Tí wọ́n bá ti dájọ́ ọkú fọ̀daràn kankan. Babiji ni a máa kó wọn lọ nílùú Èkó nígbà náà ni o. Wọ́n ó so wọ́n má gbà á. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ó wá láti bá wọn sọ̀rọ̀ kẹyìn. Lẹ́yìn náà làwọn ọlọ́pàá àtàwọn ológun pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn ó tò lọ́wọ̀ọ̀wọ́. Lẹ́yìn tí wọ́n bá ti pèsè àwọn ibi tí wọ́n sun mọ́ tí wọ́n sun má gbà á tí wọ́n sì so wọ́n mọ́ gidigidi tó jẹ́ wípé wọ́n ó sun tọwọ́tọwọ́ ọmọ sọ́wọ́ ẹ̀yìn ni o. Wọ́n bá ti wá pàṣẹ fún àwọn ọmọ ológun àtọlọ́pàá tí wọ́n kò bọ́n dání yìí. Wọ́n yìnbọn máwọn ọ̀daràn náà. Lẹ́yìn tí orí kó aniniyọ nílùú Òwe, ó padà sí Bìíní. Ṣùgbọ́n ní Bìíní náà, àwọn ọlọ́pàá sì tún wà náà ni. Lórí ẹ̀sùn ìdígunjalè náà ni o. Nígbà náà, ó ja ìyàwó ọba Bìíní lólè ni. Ó ṣẹlẹ̀ pé ọba Bìíní ni ó ní ìyàwó kan tó jẹ́ wípé ìṣòwò ọtí bíà ní ń ṣe. Níta lọ́pọ̀ yanturu yùn ni ó sì ṣì ni. Lọ́jọ́ kan, anini lọ sílé ìtajà náà tó sì jà wọ́n lólè ńbẹ.
1: I went there to steal a lorry with beer, but I saw the beer in Kaduna.
2: From the Abbas Palace?
1: No, not from the palace, but where he went to distributor. The driver just contacted them. Once he gets inside, I kick him off.
0: Láti gbọ́ bó ṣe sọ páwọn ṣiṣẹ́ ọ̀hún. Pẹ̀lú gbogbo ẹ̀sùn tó pọ̀ lóríṣiríṣi yìí, wọ́n ti mọ̀ láwọn iléeṣẹ́ ọlọ́pàá gbogbo káàkiri jákèjádò ìpínlẹ̀ náà. Àwọn agbófinró ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ láti State CID, wọ́n wọlé bàbá rẹ̀, wọ́n tún mú un. Ṣùgbọ́n orí tún kó yọ, wọ́n tún dá lẹ̀. Lẹ́yìn náà, ó pàdé ọ̀rẹ́ rẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Kingsley Eweka. Ọ̀rẹ́ rẹ̀ yìí ló gbà láàyè láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Àwọn tẹ̀yìn náà wọ́n ń digun jalè ni. Gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ awakọ̀, òun gan ni wọ́n fi ń ṣe ojúlówó awakọ̀ wọn nígbà náà. Òun láwakọ̀ àwọn ikọ̀ adigunjalè náà. Ó mọ tìgbútòrò ìlú Bìíní. Tọ́nà bájí lápá kan. Ó mọ ibi tí ó gbà gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. Àka ìmọye ìgbà làwọn ọlọ́pàá ti ká wọn mọ́kọ́ náà. Ṣùgbọ́n tó gbọ̀nà míì lọ. Ọ̀rẹ́ rẹ̀ Kingsley yìí ló jẹ́ ọ̀gá wọn. Ó ní ọlọ́pàá kan ti ń sanwó fún ní gbogbo ìgbà. won ba ti jade ọlọpa yi ni ma fun won lawon iroyin atawon information kan bakan na lo tun ma fun won lawon ibon ti won lo eleyi si tun mu ko rorun fun won lati ma yoboro ma awon ọlọpa lọwọ o ni o je kọwo ọlọpa o tete te won ba won ọlọpa se ya plan won la won kisle ore anini yi na la won na ni won se kini ni won ja won tan to je wi pe eni ti o je olopa tin sise fun won yi lo nja won Kingsley awon ore anini tin ja won tan wi pe to bo se nlo leleyi o ko wo mo ba te won rohun gba return ti e basiko tan so yi bi awon eyan se nru fi ngba na o lagbara pupo pupo ju digunjale lotun losi be ni digunja awon ile ifowo pamo gbogbo ni ilu bini o dise ojojumo won ko si sise ko sai se bi ijoba se da si oro na re o nigba to di ojo kejo nigba to dinu osu kejo oje odun 1985 ogagun Ibrahim Babangida o di are orilede Nigeria nigba to gba ijoba lowo Muhammadu Buhari ni kete to de bayi oro nipa idigunjale to ti gbile eyo na lo fi se kini lo fi bere ninu igbese re ilu Bini si ni ariwo be poju ngba na lasiko ta nso yi Bini je olulu ipinle Bende ko si ipinle Edo ngba na ngba to di odun 1991 ni won pin ipinle Bende si meji ti won fi da ipinle Edo ati ipinle Delta sile nigba ti Babangida di are ologun orile ede Nigeria o gbe igbese o pa aro commissioner olopa ipinle Bende nigba na lati wo bi nkan o se lo o wo ye pe boya oro abo yi yo tun ye pada sugba bakan na nlo mo sori nigba na siri olopa to nse ami fun awon anini ati awon yoku re awon na ohun na ti ni gbega lenu se olopa o ti di DSP koda gan ohun gan ni won tun wa fi se olori iko eleyi to je wi pe o mojuto iwa idigunjale iwa odaran nipinle Ebi nilu Bini nigba na oruko re ni George Iyamu George Iyamu loruko olopa ohun nigba to ya laarin asiko DS ja sele laarin awon iko anini ati George Iyamu to je olopa tin se ami fun won yi ja dede loko awon agbofinro egbe re lo sile won se mo pe Kingsley lo ga awon won mu gbogbo won patapata sugbon lojo na anini o si le ko si pelu won lojo na sugbon oko re o wa ni ayika nu le won e tun gboro lenu e.
1: There's one certainly like that. In one month, some other people, they just drive there. Then my car was inside that compound. Sure. Then, in one month, to send a message that he's looking for me. Then, if he arrested about four of them in that compound, when he arrested you, Lord, then he carried them down to prison custody. Then from there, he said, if I know I can have money to bring them out, he can help me. Then I said, well, I don't have money, but the money will be here. It's only 20,000. Then he said, no, he said you need 50,000. Then I have to give you that 50,000. Then they have to move. He said, well, he leave me alone. Then I go with my car.
0: To fun olopa to ko re nje Iyamu yi ni 1,000,000 naira 50,000 ó ní kí wọ́n fi Kingsley àtàwọn tó kù rẹ̀ lẹ̀. Ó rò pé bí ṣe máa ń rí tẹ́lẹ̀ nítorí ìyàmù ó ti fún ní ìdánilójú wípé kò sí àní-àní ẹ̀wọ̀n ó jáde. Ṣùgbọ́n ìyàmù ò lè ṣe nǹkan kan torí déédé àkókò náà gan ní ọdún 1986. Ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti pàṣẹ míì ẹ̀yìn lọ́nà àti kojú ìjà sí ìwà ìdigunjalè nílùú Benin. Ìjọba pàṣẹ pé kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Benue nígbà náà. Ìyún parí ọ̀sáyàdè. Wọ́n ní kó máa lọ sí ìpínlẹ̀ Bẹ́ndẹ̀. Agbófinró ọlọ́pàá tó dáńtọ́ ni. Ó mọṣẹ́ rẹ̀ bí iṣẹ́, ó sì ń ṣiṣẹ́ takuntakun. Bàbáńbarí ibẹ̀ tún ni wípé ọmọ bíbí ìpínlẹ̀ Bẹ́ndẹ̀ ni. Nítorí náà wọ́n ní yóò fún ní àǹfààní láti kọjú ìjà sí àwọn ọ̀daràn ìpínlẹ̀ náà. Nítorí èyí, ìyàmù ò lè yọ Kingsley àtàwọn yòókù rẹ̀ lẹ́wọ̀n. Nǹkan ò lọ bó ṣe ní lérò tẹ́lẹ̀ àti bó ṣe dá anínílọ́kànlé wípé òun ó fi wọ́n lẹ̀.
1: Later on, I heard that they killed Kingsley Weka in Fire Squad. And I went to Yamu's house. That Abba, the money I spent is done. How do you do it? I heard that you are the weather or silver, I don't know the rank you have there. Why don't you go up with the money and save the boy? Then he said, by now, at any time he captured me, he must kill me. Then from there I have to escape. Then right from there I started escaping from the yard.
0: Ẹ̀rí eléyìí gangan ní ìbẹ̀rẹ̀ wàhálà. Ṣẹ̀rí lọ́nà àti gbẹ̀san. Àní ní kó àwọn ọmọ ẹgbẹ́ mi ìjọ. Nígbà náà, òun ló lórí wọn. Ní báyìí kìí ṣe pé wọ́n kàn digun jalè nìkan o. Níṣe ni wọ́n ń dájú sọ àwọn ọlọ́pàá. Ó ní wọ́n gbọdọ̀ san torí wọ́n ti rà pẹ̀lú bí wọ́n ṣe pa Kingsley ọ̀rẹ́ òun. Ó ṣalábàápàdé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ kan tórúkọ tiẹ̀ ń jẹ́ Monday Osunbo. Wọ́n sì da ẹgbẹ́ àníní ilẹ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ míì. Ganu wọn náà ń jẹ́ Friday Ofege. Àwọn ẹgbẹ́ eléyìí wọ́n burúkú jù púpọ̀ jù. Wọ́n burú ju tàwọn Kingsley lọ. Ní báyìí wọn ò ṣèkọlù fún owó nìkan. Ṣùgbọ́n wọ́n ń ṣèkọlù láti gbẹ̀san ikú Kingsley. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ọlọ́pàá jákèjádò ìlú Benin. Monday sì jẹ́ igbákejì aníní. Ní mójútó àwọn nǹkan ìjà àwọn nǹkan ogun. Òun ni Hitman ti ń pa àwọn ọlọ́pàá ní pààyà. Ẹ wo ẹgbọ́n òun lẹ́nu Monday náà.
1: Because I'm the total operator.
2: That's all operator?
1: Yes.
2: Who taught you how to shoot?
1: When I look at him, God, I mean, I turn over and look. Before the 1 hour. I mean, I know how to shoot.
2: How?
1: With myself, I mean, with myself. I'm not as well as other.
2: Okay, you repeated it class 3, right? You have to repeat class 3 here. Because of that, you left school here. So apparently, you are not doing well academically.
0: Ṣe ẹ gbọ́ béèrè tí a ń bí? Olórí òun péjú àwọn yòókù lọ. Bóun bá ti gbébọn dání báyìí. Bóun ó bá ti yẹ̀wò láàrin wákàtí kan. Òun ti mọṣẹ́ tóun fẹ́ fi ṣe. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣèbí ó rìpíìtì kíláàsì kẹta. Ó ní bẹ́ẹ̀ ni. Pẹ̀lú bí gbogbo eléyìí ṣe ń lọ, ẹ má gbàgbé pé kọmíṣánná ọlọ́pàá tuntun ó ti wà. Òun náà ń gbé àwọn ìgbésẹ̀ láti rọ́wọ́ tó àwọn ọ̀daràn. Ó pinnu láti láti ṣàgbékalẹ̀ ikọ̀ míì yàtọ̀ sí ikọ̀ tí DSP Ìyàmù tóun ṣe olórí fún. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà lẹ́nu Kingsley àtàwọn tó kù rẹ̀ tí wọ́n fẹ́ yin wọn ti àgbà tí wọ́n ti gbẹ̀mí wọn. Àwọn ọlọ́pàá ti kọ́kọ́ dá anínímọ̀nà. Wọ́n sì ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tó kàn láti mú. Ṣùgbọ́n ìṣòro míì tí wọ́n tún dojú kọ òun ni bí wọ́n ṣe fẹ́ mú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Àsìkò kan wà tó jẹ́ wípé nígbà táwọn ọlọ́pàá àtàwọn ikọ̀ anínì tí wọ́n kojú ara wọn. Ọta tán nù ba àwọn ọlọ́pàá nígbà náà. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún kojú ara wọn. Ipá àwọn ọlọ́pàá ò ká wọn débi pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pè fún àwọn agbófinró sí inú òní àti àgọ́ ọlọ́pàá ni. Ẹjẹ́ àgbọ̀ ọ̀rọ̀ lẹ́nu kọmíṣánná ọlọ́pàá ìgbà náà.
3: There was a time you learn out of ammunition, and another time we see this naked blade, so you had to go and reinforce. Now we didn't want to attack him in the village, because it can be said as a village man, he was in his natural habitat, and since we didn't plan any police operations in the bush, it was going to be difficult. So we just allowed him to work out. So I was thinking about 5-6 of his men. Now we knew that the time was coming, because to start with, that gave us a victory which we were not going to have.
0: Ẹ ti gbọ́rọ̀ lẹ́nu ọ̀gá ọlọ́pàá ìgbà náà. Ó ní láwọn àkókò táwọn gan gbéná wojú ara wọn. Ọta àbọ́n tán nínú ìbọn wọn. Ṣùgbọ́n nígbà míì tọ́ta àbọ́n bá ti tán nínú ìbọn àwọn anínìbáwọn. Níṣe ni wọ́n mọ̀ fọgbọ́n sáwọnú igbó. Àwọn ò sì fẹ́ sáwọnú igbó pẹ̀lú wọn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú bó ṣe gbajúgbajà tó ní Bìíní, pẹ̀lú ìbẹ̀rù tí mọ́ wà lọ́kàn àwọn èèyàn tí wọ́n bá ti gbọ́ orúkọ rẹ̀. Orúkọ tí wọ́n mọ̀ sí nígbà náà ni Dìlọ́. Orúkọ yìí ó bá a mú torí wípé Lawrence ló kọ rẹ̀. Bí wọ́n bá mú Lawrence, yẹn mú lọ ìyà àkọ́kọ́ nínú ọkọ rẹ̀. Òun náà ló bá a mú. Kò bẹ̀rù ẹnikẹ́ni. Ìṣòro ló jẹ́ fún ìjọba. Ní gbogbo ọdún 1986, ṣe ni mo kọ lẹ́tà sílé ìfowópamọ́. Ló kọ lẹ́tà sí mánéjà ilé ìfowópamọ́ láti sọ fún pé iye báyìí ni o fi ilẹ̀ fóun o. Tóun torí póun ń bọ̀. Bóun ò bá wá bá ọ tóun lóun ń bọ̀ wá bá ọ ńjọba ìjọba ìlàlejò. Tóun ò bá bá ọ, a jẹ́ wípé ó ti di wàhálà nù. Ṣe máa kọ́ sínú lẹ́tà rẹ̀. Kò ṣe é mú ni a máa ń pè é. Táwọn aráàlú Bìíní tí wọ́n máa sọ ń pa rẹ̀ ni pé a máa pòórá tí ó sì tún padà lásìkò tó bá fẹ́. Ṣùgbọ́n kọmíṣánná ọlọ́pàá parí ọ̀sáyàdé. Wọn ò sọ ìrètí nù rárá o. Wọ́n ń tọ pinpin rẹ̀. Wọ́n sì ń dọdẹ rẹ̀ láti mú.
3: They were going to go along the street. What strategy Anini adopted was that he would sling the bag loaded with automatic SNR on the shoulder, and then some pieces ahead of him, there will be Friday or February, and behind him there is Monday. So if he thought that he were bold enough and said, this is Anini, let me grab him, you are right on fire tonight. That was the extent to which the organization was. So we tell that, what do we do? Except we face all of them in a shootout. And we didn't want that to happen. We want to catch all of them alive so that we can evaluate their eyes.
4: Well, for me,
0: ọ̀gá ọlọ́pàá ìgbà náà. àwọn fẹ́ mú wọn ní ààyè ni. Wọn ò fẹ́ fi gbàgbàgà pé àjọ yìnbọn síra ẹni pẹ̀lú wọn rárá bó ti wọ̀ ọ́mọ. Ìjà kàngbẹ̀ láàrin ikọ̀ àwọn Anini àtàwọn ọlọ́pàá ń tẹ̀síwájú. Anini ń gbé ìgbésẹ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣọ́ tí wọ́n sì ń tọdẹ rẹ̀. Nígbà tó yá, àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní mú àwọn ẹmẹ̀wà Anini lọ́kọ̀ọ̀kan ìjèèjì. Ní gbogbo àkókò yìí, Anini ń dọdẹ ìyàmù láti pa. Bẹ́ẹ̀ sì ni ìyàmù náà ń dọdẹ Anini sí ìyàlẹ́nu ìyàmù. Ní gbogbo ohun tó ti ṣẹlẹ̀ láàrin wọn láti àkókò Kingsley kọ́mọ̀bà tú síta, ń dọdẹ Anini láti pa gan-an ni o. Nígbà tó di ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 1986, ọwọ́ ọlọ́pàá tẹ Anini. Ọjọ́ ńlá lọ́jọ́ náà jẹ́ nílùú Benin. Gbogbo ènìyàn ni wọ́n ń rọ́ lọ láti lọ wò ó bóyá irọ́ ni bóyá òótọ́ ni. Lásìkò tí wọ́n mú, àwọn ọlọ́pàá yìn níbọn lẹ́sẹ̀ láìmọye ìgbà. Àkọsílẹ̀ kan fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí wọ́n ti ṣe mọ̀ pé a máa pòórá, ọ̀nà táwọn lè gbà láti fi mú ni káwọn rí dájú wípé àwọn fi sínú nira. Iṣẹ́ ìwádìí mi fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ń gbìyànjú láti yọ ìbọn sí wọn yùn nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n sọ tí wọ́n ní ansọ́ọ̀pù ló fà táwọn ọlọ́pàá fi yìnbọn mọ fún un lẹ́sẹ̀. Èyíkéyìí òwú kò lè jẹ́ àbájáde rẹ̀ ni wípé lẹ́yìn tí wọ́n ti yìn níbọn lẹ́sẹ̀ tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn, àwọn dókítà wọ́n gé ẹsẹ̀ rẹ̀ kan. Orí ìpalára tí ọta àbọ̀n ti ṣe fún ẹsẹ̀ rẹ̀ yìí kì í ṣe kékeré. Gbogbo ohun rẹ̀ àti ti Monday Osunbo tẹ́ ń gbọ́ yìí, ilé ìwòsàn ni wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn. Lákòókò táwọn ọlọ́pàá tí wọ́n tún ṣiṣẹ́ ìwádìí wọn síwájú sí, àṣírí agbófinró ọlọ́pàá tó ń ṣiṣẹ́ fún wọn ìyún George Iyamu ó tú. Wọ́n gbé gbogbo wọn lọ sílé ẹjọ́. Orí wheelchair ni Anini wà ńgbà náà tó fi wá sílé ẹjọ́ láti wá jẹjọ́. Nígbà tó di ọjọ́ 28 oṣù kẹta, March 20.

0: kódà àwọn kan ń gbìyànjú nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní kò fẹ́ jágeere. Ẹ túbọ̀ mọ gbìyànjú ẹ̀ 0704-700-3341 0704-700-3341 ni nọ́mbà tẹ́ láǹfààní àti pè sí. Bí ẹ̀yin bá kíni ìrírí yín lórí ẹ̀, kí làwọn àfikún eléyìí tí ẹ̀yin ní láti ṣe? Bẹ́yìn bá wá pe ojú òpó tí ò bá lọ, ẹ pe 0904-83-94 0904-888-9999. Ẹ lè pe yún náà, kẹ ṣe kíni, kẹ fi wọlé 0904-888-9999 tàbí 0704-700-3341. Bí ẹni pé ojú òpó òun ṣe bákan bákan ni, àwọn èèyàn ti ń gbìyànjú ẹ̀ kan lọ́pọ̀lọpọ̀. Ẹ ló ẹ mọ̀ kalẹ̀. Ẹ ká lẹ́sà o. Orúkọ yín àti ẹ̀ ti ń pè
1: wá. Orúkọ mi ni Pàtàrí Ọmọdéru
0: Ìgbòho. Kílẹ̀ wí sà?
1: Orúkọ mi ni Pàtàrí Ọmọdéru Ìgbòho.
0: Yes sir, a wà pẹ̀lú yín.
1: Ẹ̀la ìrírí tí kí ló dé ọ̀rẹ́ jẹ́ pé àwọn akérésìẹ̀ ń gbà ẹ́. Òun dáhà ń gbọ́ nípa wọn gbà ẹ́ pé ọjọ́ ìrìn tó bá ọ̀pẹ́sì tó ń gbà ẹ́. Ọba gbà owó gbé lọ gbé owó báńkì. Ọba ti ń pariwo olè olè olè olè. Wọ́n ní adún wá já owó sílẹ̀. Tó bá ti ń sá lọ, tó bá já owó sílẹ̀, owó náà àwọn èèyàn máa ṣà. Àwọn nílé wọn, àwọn nílé mọ́, àwọn ní ònílé yàtọ̀ sáwọn ọlọ́pàá o, tọlọ́pàá bá wà ń bẹ̀. Bàtà àwọn ará àdúgbò ń bẹ̀.
0: Àwọn ọmọ ṣàwó ń tiẹ̀.
1: Àwọn ọmọ ṣà.
0: Ọ̀dà ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun sá. 0704-700-3341 tàbí 0904-888-9999. Ẹ̀lò ẹ̀ka lẹ́sà o.
2: Ẹ̀ka
0: lẹ́sà.
2: Láti kọ̀ máa di, ní kọ́ lójú láti kọ̀ máa.
0: Láti kọ̀.

0: Reverend, njẹ ni afikun abẹ ni iriri kankan bi nte ti gbọ nipa itan yi ri?
1: O ti eni yẹn so se toto ni to yi bi lo ba gbo be ipo to ba ti lo o wa da wo le iko to fe bi ri se toto
0: eh e mo be to bo e mo be to bo gbogbo e la se kini la sa ko jopo ni ngba ti a ba se tan e seun 0704-700-3341 0904-888-9999 Hello, Eka Aleo. Eka Alesa. Akwedo. Olorun
1: lo ntun sa o. Oruko yin sa ati bi o ti npe wa. Mo ri ta la loruko
0: mi. Lati bule ti npe.
1: Mo npe lati Oke Arubi.
0: Yes sir.
1: Ni ko du ni ona emo re.
0: Oga. Awa pelu sa.
1: Bo te je pe awa na ti daye nigba yen. Ṣùgbọ́n a ṣì kéré díẹ̀.
0: Ẹ̀tọ́ ọmọ ọdún mélòó ń gbà náà?
1: Mo wà gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́fà sí méje. Tó a máa ń kọrin kángbà yẹn. A máa sọ pé a ní mi ti jalè. Ẹ̀wọ̀n ló ti sọdún. A sì gbàgbé ìparí ẹ̀ bọ̀. A sábà ń kọrin yẹn gbà yẹn. Tó wọ́n máa ń fi kọ́ alẹ́kọ̀ọ́ pé ìwà oúnjẹ kò dáa. Wa o le ko da so o ma so ngba pe iwo ti gbo kan nini iwo na ti ari ti wo ba ti so ya dagba e mo pe awon television ba nlo ngba yen awon ajoko mo ni le bayi ni alapoti ni so laye bc west ni badon o we deni
0: e seun
1: ba am ba yin pe to bo
0: e se adupe o e seun 0704-700-3341 Ẹja kú jẹ́ ojú òpó náà wò Ẹka Alẹ́ta, ẹ bá yín rédíò yín lẹ̀ dáadáa ká lè gbọ́ ra wà yí. Yẹ sà, orúkọ yín àti bí ẹ ti ń pè.
2: Orúkọ mi ni Peter Olorede.
0: Yẹ sà.
2: Mo ń gbé
0: okoko. Okoko.
2: Níbori ofe Ọlọ́run, ìgbà yẹn ó jẹ́ àsìkò tó yẹ kó lágbára gan. Tábà ti ẹ̀ gbọ́ nípa olè. Mo fẹ̀yẹ̀ tàgbà òun náà la máa ń sọ. Tó sì jẹ́ wípé ó máa ń jẹ́ ìbẹ̀rù fún wa. Pé nígbàkigbà tàbá ti gbọ́ pé àwọn olè ń bọ̀. Wọ́n á ní a ní nínú o. Àwọn sẹ́ṣọ̀ wọn ni o. Nípa bẹ́ẹ̀ ẹ̀rù ó máa ń gba ọkàn wa gan ní àkókò náà. Ṣùgbọ́n mo dúpẹ́ fún ètò náà tẹ sọ lálẹ́
0: yìí.
2: Ó jẹ́ ìyanu, ó sì jẹ́ ìrírí àti ẹ̀kọ́ fún wa ní àkókò yìí.
0: Ẹ ṣe adúpẹ́ o. Ẹ ṣe
2: ètò
0: Ọlọ́run ló ń pẹ́ ṣeun adúpẹ́ o. Àmì o.
2: Ẹṣẹ́ yìí ò ní tó náà
0: o. Àmì o. Àmì ẹ ṣe o.
2: Ẹ
0: ṣe o. 0704-700-3341 Ẹ jẹ́ abomi ládìẹ, à ń padà bọ̀.

0: gẹ́gẹ́ bí ìbéèrè eléyìí tí bàbá wa ti ń kọ́kọ́ pè wá tí wọ́n béèrè lọ́wọ́ wa. Wípé n táwọn ń gbọ́ ni pé ìbọn bá ti digunjalè tán táwọn ọlọ́pàá bá ti ń lé a máa fọn owó sí títì fún àwọn tó jẹ́ wípé fún àwọn aráàlú àwọn ará àdúgbò ibẹ̀. Ẹ gbọ́ ní ìpínlẹ̀ Bendè lọ́dún 1986 náà ni gbogbo eléyìí tó ṣẹlẹ̀. Ní àkọọ́lẹ̀ méjì kan wà eléyìí tó jẹ́ wípé ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìkan ni ìgbà tó lọ digunjalè tó lọ tí wọ́n lọ digunja ilé epo kan eléyìí tó wà ní ojú ọ̀nà wáyà. Lẹ́yìn tí wọ́n jí owó wọn tán ńbẹ̀ ó ṣe kíni ó fọn owó dà sí títì fún àwọn ará àgbègbè ibẹ̀ táwọn èèyàn sì ń ṣàlọmù ní tìkẹ̀tìkẹ̀. Bákan náà ni àkọọ́lẹ̀ míì wà wípé lẹ́yìn tí wọ́n digunja ilé ìfowópamọ́ African Continental Bank eléyìí tó wà ní Ago lẹ́yìn ìgbà náà tí wọ́n délé anini lọ sí abúlé kan eléyìí tó wà ní ìtòsí Benin yùn lọ́jọ́ kejì tó sì bẹ̀rẹ̀ sí ní fún owó fún àwọn ìyá lọ́jà àtàwọn bàbá lọ́jà ń bẹ̀ náà. Ìyùn báhùn àwògede ń gbé èyí ló mú kí àwọn iléeṣẹ́ ìròyìn kan kí wọ́n máa pè ní Robin Hood olówó ti fowó ṣàánú kan. Bákan náà làwọn aráàlú míì ni wọ́n ń pè ní di gómìnà nígbà náà ṣùgbọ́n eléyìí ò pa àrídájú àti ẹ̀rí wípé adigunjalè ògbóǹtarìgì òní Lawrence Anini nígbà ayé rẹ̀ kò parẹ́. Gbogbo ń tẹ́ gbọ́ nígbà náà òótọ́ ni o ṣùgbọ́n ẹ já fìdí méjì péré múlẹ̀ nínú gbogbo àwọn tí ìtàn kọ. Ẹ ṣeun ẹ̀lò ẹ̀kalẹ́ o ẹ̀ka lẹ́sà. Láti Matogun ǹjẹ́ yìí ní ìrírí kankan àbẹ́ ẹni tẹ́ fẹ́ bá wa fi kún àbí ó ní nǹkan kan tẹ́ fẹ́ sọ pa rẹ̀. Ẹ̀yí tọmọ ọdún mélòó ń gbà náà.
1: Mo ti tó bí ọmọ ọdún 17.
0: Nígbà náà. Nọ́dà bíbẹ̀ ló jẹ́ bíbẹ̀ ẹ̀kọ́ ẹ gbọ́ kétò èyí tó wá sópin. Ẹ ṣeun 07047003341 ojú òpó òun lọ ó lọ làwọn èèyàn fi ń pè sójú òpó nọ́mbà tèmi. Nọ́dà ẹ já túbọ̀ mọ́ gbìyànjú ẹ̀.

0: 0904889999 0904889999. Bákan náà o ni wípé ìfìdímúlẹ̀ nǹkan mìta fẹ́ ṣe ni pé ó dáńtọ́ níbi iṣẹ́ awakọ̀ débi wípé tí bá ń wakọ̀ lọ báyìí ó lè sílẹ̀kùn ọkọ̀ ọkọ̀ ń lọ lórí eré tí ó sì tún máa mú nǹkan lórí eré ní títì bẹ́ẹ̀ ìyún àfìdí ìyún múlẹ̀ dáadáa ìyún ṣẹlẹ̀ ṣùgbọ́n kò fi rìvásì rìn láti Benin dẹ́kọ̀ ṣùgbọ́n fi rìvásì rìn láti agbègbè ìlú kan tí wọ́n pè ní Agor títí dé Benin. Hello, ẹ kàlẹ́ sá o.
1: Ẹ ṣeun
0: orúkọ yín àti bẹ́ẹ̀ tí ń pè.
1: Method orúkọ mi sá.
0: Yes sir. Láti bulẹ̀ tí ń pè.
1: Láti Gbàgádà
0: tó a wà pẹ̀lú yín.
1: Nígbà yẹn mo wà ní sáìdì Edo State.
0: Tọ́ ẹ̀tọ́ ọmọ ọdún mélòó ń gbà náà?
1: Mo tó 16 years.
0: Tọ́
1: so tó bá ti jalè ní ìgbà yóò lọ sí Abúlé kan ní Edo State. Mo mọ lukábọ̀ mi sìn yẹn, ibẹ̀ ló máa farapamọ́ sí mi fẹ́ dá kọlùkábọ̀ mi sìn yẹn. So ibẹ̀ ló máa rí papamọ́ sí tọ́mọ̀ fún àgbà ìtàkùn náà ní fi rí. Afọ́gbọ́ngbà náà pé kì í ṣe pé ó bẹ̀rù lè ń jalè pé ẹ̀gbọ́n ìtàbá ìlú ń jalè ń gbà ń. Ìgbà tó wá ná pé kí wọ́n fi ẹ̀gbọ́n yẹn sílẹ̀ tí wọn ò fi sílẹ̀ tí wọ́n á pa ẹ̀gbọ́n yẹn gbà yẹn lóná wá bẹ̀rẹ̀ olè padà. So tó wá jàun bá ló lè ń gbà yẹn a máa kó yẹn kiri a máa pa àwọn ọlọ́pàá.
0: Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Kingsley ò ní àwọn ọlọ́pàá pa tó fi di wípé òun náà ń pa àwọn ọlọ́pàá. Wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ wọ́n kàn tún ṣalábàápàdé ara wọn ni ṣùgbọ́n ní ti bí jù lọ ṣùgbọ́n ọ̀rẹ́ ni wọ́n wọn yìí ṣẹ̀gbọ́n ara tàbúrò.
1: Àná Fúlẹ̀ ẹgbẹ́ ni ó jẹ́ olórí ní Mada olójẹ́ olórí ẹ̀ tó ń gbà ìtọ́pẹ́ àwọn lókà gọ́ọ̀mẹ̀ntì gbogbo ọbẹ̀ ńgbà yẹn. Ọjọ́ ìlú bá sáfì ń gbà yẹn àti tí tó fi mú náà ìdẹ́ náà ló ti
0: mú. Bẹ́ẹ̀ni. Tọ́ ẹ ṣeun àdúpẹ́ o ẹ ṣeun. Tọ́ bóyá ká máa fi eléyìí ṣe lọ gbogbo ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ já mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹgbà bá ṣe rí lálẹ́ yìí gbọ́ bá dọjọ́ mẹ́jọ á gbádùn ara wa jù báyìí lọ kò sí ní tí kì í rẹ̀ ẹ ṣeun. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ bá a sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ máa pè mí sórí 0904-888-9999. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí WhatsApp pátápátá ẹ jẹ́ fún yín níròyìn ayọ̀ eléyìí. Àwọn ètò tá à ń mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì ìtàn ìgbésí ayé Ládòkè Akíntọ́lá àti ìrìn àjò wọn àti Ọbáfẹ́mi Awolowo aṣe lápá kìíní àtàpá kejì ó ti wà lójú òpó YouTube wa. Ìṣubú àti ìwàláàbí ìbí Babatunde Fọlọ́hunṣọ́ ògbóǹtarìgì adigunjalè bàtà mú ìtàn rẹ̀ wá ń jẹjọ bó ṣe lùgbé sí ayé ẹ̀ bọ́wọ́ ṣe bá a ó ti wà lójú òpó YouTube wa. Ìtàn ìgbésí ayé olóògbé Bọ́lá Ìgè àti àṣírí ikú tó pa olóògbé Bọ́lá Ìgè ó ti wà lójú òpó YouTube wa. Ìtàn ìgbésí ayé Professor Pella ó wà lójú òpó YouTube wa. Bákan náà ni ìtàn tá a mú wá tá a sọ̀rọ̀ nípa Áfíríkà wípé Áfíríkà kìí ṣe orúkọ wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ olóòkọ tá a jẹ́ ó wà lójú òpó YouTube wa. Bákan náà òun ni àwọn iṣẹ́ wa mi lọ́lọ́kan jọkan ejèjì eléyìí ta ti fi síbẹ̀ ìtàn àwọn tó jẹ́ adarí nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ wípé wọ́n jẹ́ àpàṣẹ wá bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn ó wà lójú òpó YouTube wa bẹ́yìn bá fẹ́ ká fi ṣọwọ́ sí yín tẹ́ẹ̀sì lọ wo gbogbo ẹ̀ nkankan báyìí ni mo fẹ́ ká ṣe nkankan báyìí ni mo fẹ́ ká ṣe tó sì jẹ́ wípé bá a bá rí àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ṣe lóòótọ́ ẹ̀bùn wà fún yín bẹ́ẹ̀ ni ẹ̀bùn wà fún yín ẹbẹ́ bá ti ń wo àwọn fídíò yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì tẹ́ ẹ wò láti bẹ̀rẹ̀ dópin tọ́ ẹ fọkọ yín síbẹ̀ pé orúkọ mi ni comment section ẹ fọkọ yín síbẹ̀ pé orúkọ mi ni lágbájá ọmọ lágbájá láti bye bye ńgbà tó bá wá di ọjọ́ mẹ́jọ á mọ àwọn ìbéèrè kọ̀ọ̀kan nínú fọ́nrán ọ̀tọ̀ ní ẹ̀bùn wípé ẹ wò ẹ fọkọ yín sí comment section bákan náà á mú àwọn ìbéèrè nínú fọ́nrán náà tá a wàá béèrè lọ́wọ́ ara wa nígbà tó bá di ọjọ́ mẹ́jọ mo fẹ́ mọ àwọn tó wù wá sì fẹ́ mọ àwọn tí ó jẹ ẹ̀bùn wa ará ìgbàùndà tv gbogbo ẹ̀yin tó bá yẹ pé a ti fi ojú òpó ohun tí mo ti fi ojú òpó ohun tí mo ti fi ṣọwọ́ sí lórí whatsapp ẹ mọ̀ lọ síbẹ̀ báyìí báyìí ẹ lọ wo gbogbo àwọn fídíò yẹn pátápátá bẹ́ ẹ bá ṣe ń wo ẹ rí pé ẹ subscribe ẹ sì tẹ bá ti ń wo àwọn fídíò lọ́kọ̀ọ̀kan ìjèjì bẹ́ ẹ bá ráyè ẹ rí pé ẹ wò látòkè délẹ̀ bẹ́ ẹ bá ti wá wò ó ẹ fọkọ yín síbẹ̀ àti ibi tẹ́ ẹ ti ń wò ó orúkọ yín àti ibi tẹ́ ẹ wà ẹ fọkọ yín síbẹ̀ ẹ ń bọ́ bá dijọ́ mẹ́jọ a sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀bùn wà fún yín lọ́tọ̀ ẹ̀yìn fún ẹ̀yìn tí ó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ̀ sì fẹ́ wo àwọn iṣẹ́ wa lóríṣiríṣi ẹ lọ sí orí whatsapp yín ẹ kọ nọ́mbà ilẹ̀ kẹ lọ hi mi ẹ ṣe hi tàbí ẹ lo 09048889999 09048394 09048394 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09048394 òun lẹ́fi láǹfààní àti bá mi sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tó bá sì jẹ́ wípé ẹ ti wà ńbẹ̀ náà kí ò bá yé yín ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp bákan náà ẹ tún já sọ̀rọ̀ lẹ́yìn ètò kájú fún ìkéde àti polówó ọjà ètò yìí nílò onígbọ̀wọ́ ẹ̀dákun ẹ̀yìn ẹ ṣeun bẹ́ẹ̀ ti ṣe ń gbọ̀ wá àdúrà mọ́ mi balógun ló kọ́ mi pàdé wa ó di wọ̀ bí ọjọ́ rọ̀ àárọ̀ la ní kẹ́ pàdé wa fún àwọn ètò wa torí mi àti yín a tún pàdé ní aago mẹ́fà ní ìdájí ní orí ǹjẹ́ ti gbọ́ ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tẹ́mí àti ẹni ọlá sálù lájọṣe kínní lájọmọ́ gbẹ̀yìn débẹ̀ 09048889999 lẹ́fi bá mi sọ̀rọ̀ eré o àní dààmú láṣẹ ìdùmarè orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì.